0: Ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà ni mo ń wáyé ní dédé ọjọ́ ìsinmi, gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi láti aago mẹ́wàá àárọ̀ lọ sí òkè lọ sọ́hun débi tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ dé débi ọwọ́ aago mọ́kànlá. Iná ni ètò yìí a sì ń fẹ́ onígbọ̀wọ́ ètò à ń fi ń bájú bámú náà la fi ń gbé wá lọ́wọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ pé kó lè mọ jẹ́ ẹ̀kọ́ àti àǹfààní fún àwọn èèyàn wa tí wọ́n wà nílé. Eléyìí yóò jẹ́ kí òfin amòfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf ó ti bá wa simplify rẹ̀ tó ti jẹ́ pé kò nira rárá tẹ́ fi gbọ́ lágbọ́yé tẹ́yìn náà fi mọ àwọn ẹ̀tọ́ tẹ́yìn náà ní ní abẹ́ òfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf àmọ́ kí ọkùsẹ́ látàárọ̀.
1: Ó sì a lè ṣí ẹ líǹkì lẹ́ẹ̀kì kan fi yẹn gan tó ń da lecture tí ó bá ti ń wò wọ́n tún ta.
0: Ok, ọmọ ṣe náà kọ ni episode 1 níbi episode 3 ni death recovery ta ṣe tọ kọ bí eré ìdárayá n pé kó lè bàá tún yí àwọn èèyàn a tún fi sí abẹ́ post yìí a fi link rẹ̀ síbẹ̀ tẹ bá ti ń tà tán kẹtún lọ gbọ́ ilé. Ok, a tún fi link video yìí sí abẹ́ ti page àbí a lè fi ti page náà sí abẹ́ ti video tí wọ́n ń wò lọ́wọ́ ní orí lọ́nà méjèèjì tó bá ti ẹ̀ kábì kan tí ò bá yọ lọ wo kọlọwo fídíò rẹ tàbí kan a yìí tún ṣe pé gbogbo àwọn ẹpísòdù yìí ọdíò ẹpísòdù yìí náà ó wà ní orí ibi tẹ́ẹ̀tì mọ́ tún gbọ́ tí ó mọ̀ jẹ́ àǹfààní gbọ́mọ̀ ń bọ̀ ká wá lọ síbi ìbéèrè tèmi gangan ti ṣàjọ.
2: Kò sí private conversation nílẹ̀ yìí mọ́ government ń ta fóònù wa kán lè rí wa gbọ́ ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan tára
0: ló bá sọ. Àkọ́kọ́ lọ síbi owó táwọn èèyàn wá ń gbà ń sìn àwọn ẹlòmíà pè ní owó gúrúmí àwọn míà pè ní owó gbọ́múlé láńtà ó kọ oríṣiríṣi iná fún ó kọ oríṣiríṣi kọ́kọ́lọ́ ó sàánú ibi tí ìlúlédé náà ní ti àwọn èèyàn síbi kíní àwọn owó yìí ibi tí ìlúlédé ni kódà ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn mùsùlùmí pé ká mọ̀ gba owó èlé o ká mọ̀ lọ́mọ ya gbogbo owó tó bá ti ní èlé nú ìgbọ́n tẹ́ bá lọ wo àti mùsùlùmí àti gbogbo èèyàn náà ni ó ń gba kíní nígbà jẹ́ pé ìlúlé náà ló sì ń ti ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí Ọlọ́run kó sàánú wa. Ní tí mo wá fẹ́ lọ pẹ̀lú béèrè náà ni wípé owó gbọ́múlé lẹ́ńtà owó gbọ́múlé lẹ́ńtà a ti gbọ́ dáadáa pé wọ́n a máa ti kódà ìkan ṣẹlẹ̀ tí ò tí ì pẹ́ tó yẹ pé àáfàá lọ lọ gba owó àáfàá tọmọ kí ó tàbí ó sì lè mọ̀ mọ́ kí ó lọ dójú àmì ṣùgbọ́n tá a ṣe a máa fi ojú àáfàá wò tó yẹ pé ìyàwó rẹ̀ gan ẹlẹ́hàá ni lọ gba owó gbọ́múlé lẹ́ńtà tá à ń sọ yìí. Nígbò de àsìkò pé kí ló kọ rẹ̀ bá àáfàá ṣe na pápá borarun ẹlẹ́hàá ló fi ṣe gàràńtọ̀ wọ́n bá na ọmú ẹlẹ́hàá wọ́n bá wọ lọ sí ọ̀dọ̀ wọn ibi iṣẹ́ ṣọ́ọ̀bù tiwọn wọ́n sá ń ti ó wá di pé wọ́n fi báwọn rẹ pé wọ́n fi ojú ẹlẹ́hàá rí ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n fi wọ́lẹ̀ bákanbákan bí à ń ti ni mọ́nú ilé ìyàgbẹ́ nkankan ṣé ọ̀rọ̀ mi ń yí ọ. So láti ń gbọ́ pé lábẹ́ òfin yìí a ti sọ lórí ètò náà mi pé forceful imprisonment àbí bóòlù ó ti pé forced imprisonment pé ṣé òfin fi ààyè gba irú eléyìí ni àbí nígbà tí a rí ẹni tó yáwó tá a mú gàràńtọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn yorùbá sì mọ̀ sọ pé ara òun ní ìwọ̀fà bí onígbọ̀wọ́ ẹni tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ náà ni abánikówó lára ni pé ṣé kinní yìí bí mo bá gbọ́ àgbọ́yé tó kálẹ̀ kan ni pé kò sí pé a wá rí ẹnìkan ṣẹ̀ a wà máa mú ẹnì kejì lábẹ́ òfin pé ní ìsìnbáyà ọmọṣẹ a wà sọ pé nígbà tá a rí ọmọ tó sá lọ káhe bàbá àbí ìyá rẹ ṣé eléyìí náà ṣé a lè sọ pé ó wà àplikébù níbi irú onídùúró pé nígbà tá a rí ẹni tó jẹ gbèsè mọ tá a wá ná gan onídùúró pé kọ́ máa tì mọ́nú ilé yàtọ̀ fún forced imprisonment.
1: Yàtọ̀ sí forced imprisonment ojúṣe mẹ́ta àbí tó sọ pé méjì àbí etí mo bá mọ̀ àwọn ọ̀gá mi tó lè bá mi fi kún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ bí ojúṣe méjì ẹni tó bá dúró fún èèyàn ni ó ní alákọ̀ọ́kọ́ ni wípé láti mọ tẹ̀ mọ́ ẹni tó dúró fún létí pé ihun tó ṣe níjọba báyìí tí o ti ń dá owó ní lágbájá padà fún ìkejì ni wípé tí kò bá rí owó òun nìsan ẹ mú mi fún ìyẹn lábẹ́ títí onídùúró ṣùgbọ́n kí wọ́n wá mú yàn lẹ́yìn kí mo sọ ń jò ní yìí pé kódà ọlọ́pàá gan ò lè mú yàn
0: tìmọ́lé
1: látara wípé èèyàn jẹ gbèsè
0: kato wa so pe ara lu ton je bi company ton yayan lowo
1: yi ton yayan lowo ara olopagun oni eto ni labi ofin lati ti yan mole kin to te mo le section 32 se section 2 of the police act ati section 80 section 2 of the administration of criminal justice act 2015 oni olopo o leto kankan lati arrest eyan lati ti yan mole latara pe eyan ni eyan ni dunadura boya eyan je boya oni gbese abi nkan kan mi to papo mo sifu mata ka wa to pe ara ilu gan ti o nse
0: ti o sa go firo ti o sa go firo
1: ni o mu yan ti yo se se ri lagbon ti to olopa ka lo ba mu yan tan ti yan mole unlawful detention niye bo ka ni pe ara ilu lo ba mu yan false imprisonment niye sugbon se ri ko lo won sanu wa ni aye lode oni kini yi ni toto pupo onu eyan ni omo bi pe latara ke won ti mu garanto yen gan won ti te

0: òun lábẹ́ òfin
1: òun ṣe irú nǹkan bá wọn nígbàtí à ń sọ̀rọ̀ ní jóni human dignity lábẹ́ òfin section 34 ó ní pé ẹnìkan kan gbọ́dọ̀ wà subject to the human inhuman treatment or degradation. N tí ó wá mọ̀ fẹ́ dàgbà ká ní pé ẹ fi yàn sí yẹyẹ àbẹ́ rídíkù èèyàn tẹ bá dẹ̀ wo irú ẹni for example n sìn yàtọ̀ sí pé wáyà wọ́n mú yàn wọ́n tí yàn mọ́lé wọ́n tún mọ̀ gba ó ń lù fẹ́ẹ́ lómi ń gbá mi kọ̀ mọ́ jó pé ó nígbèsè irú eléyìí náà kò lọ
0: wọ́n tún mọ́ ń sè yún náà
1: kò lọ bẹ́ẹ̀ lábẹ́
0: nínú tọ́lọ́ba tó níjòyè
1: tó lófin tó sì níjọba kò irú eléyìí náà kò bá lọ ṣùgbọ́n látara pé ẹni tí ó náà jẹ gbèsè tẹ́lẹ̀ kò mọ̀ nípa ẹ̀tọ́ ẹ̀ ẹni tí ó sì jẹ tí wọ́n jẹ ní gbèsè òun fẹ́ lo gbogbo ọ̀nà láti ri pé òun gba owó òun kódà kò bá bófin mu o kò bá mọ bófin mu o so kọ́lọ́run dáhùn kó sàánú lágbọ́n ọbẹ̀ yẹn pé wọ́n mú yàn ó jẹ tó wá jẹ garantọ kódà kò jẹ ẹni tí ó jáwó
0: gan tó
1: tún jẹ garantọ gan n ò lẹ́tọ̀ọ́ kan láti mú un lọ tì mọ́lé the only thing tó lè ṣe ni pé tó bá délé ẹjọ́ tí ó ń tì bá ti sá lọ wọ́n lè hold the responsible nílé ẹjọ́ ilé ẹjọ́ sì ti mọ irú ìdájọ́ tí
0: ó ní ọ̀sán owó táwọn náà máa ń sọ láwọn míì máa ń ṣe náà ni pé tá bá ti mú garantọ pé àwọn owó tó yẹ kó dá padà lónìí ìwọ ló dá padà tí irú rẹ ọba wa dá padà náà ni máa ń fa bí wọn ṣe máa ń tì wọn wọlé máa fi tá bá ti ọkọ mú owó dà náà ni wọn kọkọ béèrè lọwọ rẹ tó bá ti rí kólẹ kò sí wàhálà ní ọjọ mọ ìgbàjọ bá ti rí kólẹ náà ni wọn máa ń subject wọn ti to military àbí
1: human treatment
0: human treatment
1: degradation
0: tá máa fi wọn ṣe
1: harassment assault ngbà míì
0: ṣùgbọ́n èyí tí mo wá fẹ́ mú béèrè rèé torí àkókò wa púpọ̀ ní púpọ̀ pé irú báyìí nísìnyí mò ń wò pé n tí máa ń fa púpọ̀ àwọn kinní náà ni pé ẹlòmíì gbogbo wa náà irú ní ìsìn yaba fẹ́ open facebook account wọ́n máa fún wa ní terms and conditions ṣé mi àti ẹ mọ̀ ń kà sọ kárí.
1: Mo ti open facebook àti ọmọ ti fẹ́ ìkọ́ lọ́wọ́
0: sọ wá kà
1: ọkọ̀ díẹ̀
0: tábà tún wá pé àwọn tún gbé pọ́lísì kan wá kíní kan pé kíní kan if you want to keep using our services so you need to accept this thing and if you don't accept it wọ́n lè léyìn ẹ̀kọ́ ní kíní wọ́n kọ́ ẹlòmíì ò ní kà gbé àti accept it ní mo wá ń fi léyìn ní mo ń gbé léyìn lọ ni wípé ṣé wọ́n máa ń ṣe é ṣe kó jẹ́ pé níbi ìgbà tí onígbọ̀wọ́ àti onídùúró pẹ̀lú ẹni tó fẹ́ yáwó níbi àwọn agreement tí máa ń bẹ láàrin irú wọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé gbọ́múláńtà àti ilé iṣẹ́ gbọ́múlé tán yáyàn lówó eléyìí owó gbọ́múléláńtà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣe í máa ń ṣe é ṣe kí wọ́n ti dọ́gbọ́n include àwọn nǹkan kan tó yẹ pé wọ́n sì lè mọ ṣàlàyé rẹ̀ ní kíkún tàbí kí wọ́n kọ́ ní Yorùbá fún àwọn bàbá mọ̀mọ́ tán wà nílé tí wọn mọ
1: tí wọn kẹ́kọ̀ọ́
0: yàtọ̀ fún àwa tá a ti ẹ̀kẹ́kọ̀ọ́ tá pé àti ka àwọn agreement yẹn máa ń ro wá lójú ni lẹ́yìn kákan buwọ́ lu ẹ sábà mi kó owó nígbà bá wá di pé ọgbà owó tán ni ọwà di wàhálà sí lọ́rùn níbi tán according to section kíní tí a sì fi sínú ìwé yìí ìwọ lọ sáyìn pé gbogbo ìyìn human treatment ayé yìí o níta ẹ bá rí ẹ fi ojú mi nítorí ìbàdílé torí ń da padà tí wọn kan ń fọwọ́ sọyà pé ń da owó yìí padà ni ká gbé ní abala méjì pé bóyá wọn jẹ́kẹ́ni ó mọ̀ dá ìtumọ̀ rẹ̀ ní Yorùbá tàbí ó tún wá mọ̀ tán òun gangan náà tún fọwọ́ sọyà pé èèyàn mi mo gbọdọ̀ dá owó yìí padà tí wọn mọ̀ pé nǹkan míì lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kóun rí ká pé kó mọ̀ ojú wo ni òfin fi wò pé ọkọ̀ ọ̀bọ̀ wé kó mọ̀ pé irú terms and conditions báyẹn wà ń bẹ̀ tàbí lẹ́lẹ́kejì pé ó kọ́ ọ̀bọ̀ wé ó mọ implication nǹkan tí òun kọ́ ọ̀bọ̀ wọ́n jẹ́ òye torí mọ́ ń bẹ́ ń bi agreement bóyá ẹ̀ka ara ọ̀kadà àtọ̀kadà fúnra wa nísìn òyìnbó náà máa ń sábà fi ń kọ́ tẹ́ bá wá kọ́ lóyìnbó wọn ò ní àti kà sí àti ẹni tó tẹ kíní àti kíní sí wọn létí ní Yorùbá tá a túmọ̀ rẹ̀ fún wọn tó sì yé wọn
1: jurati la mọ̀ ń pè lábẹ́ lábẹ́
0: òfin tó sì jọ yé wọn
1: dá
0: wọn
1: méjèèjì yé ké
0: tó yé wọn pé n ta fẹ́ karabọ̀ rẹ o ọ̀nà àkà ọ̀nà ojú o ni òfin fi wá wo méjèèjì etí ò mọ̀ tọkàn sáyìn tó wù pé ẹ tì mí mọ́ kódà ẹ fún mi lómi tọ́lẹ́ẹ̀tì mú wọn kọ́ bẹ́ẹ̀ ó sì kọ́ bọ̀ pé ẹ fún mi ní omi tọ́lẹ́ẹ̀tì mú tí n bá ti san owó yìí àti ẹnìkejì náà sọ pé ó mú omi tọ́lẹ́ẹ̀tì o tí ò bá rí owó san lónìí wọ́n sì sọ fún ní Yorùbá tó yé tó understand ẹ̀ ojú wo ni kó tó kọ́ bọ̀ méjèèjì àwọn méjèèjì náà kọ́ bọ̀ wé
1: láti mọ yàtọ̀ bẹ̀. Lákọ̀ọ́kọ́ ná gbogbo èèyàn ní kíní yìí kó sínú kọ́lọ́wọ́ sàánú ni à ń sábà ka
0: ó
1: try agreement ìríjọ kan mo si nkan laarin bi wana o ke kile go ta wa ka gele
0: le bi agaga ta won website
1: mo need nkan yi se wa be pe.

0: lẹ́yìn tèmi ọgbọ́n mà dígì. Fi gbadi ìfọn gbadi òsì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyìnká Pẹ̀mbọ bí awe.
1: Ayé ìyàwó yìí àṣẹ̀dá ayé ọba.
0: Adéyìnká Ọlásùkànmí Kásámà ṣe dáadáa Ògún dá plenty. Ẹ kù dédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: Ọlọ́ dára ẹ mọ̀ra ẹ̀tọ́ tóbi gan-an.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Ní kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ̀ka àsán
1: ò. Ẹyìn kò lè pé o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Ara mi táyé fi ń sọ pàfẹ́ mi. Má ṣe ń sọ.
0: Bọ́ bá ṣe pòrú ni ẹ̀kọ́ àjìn o mo kìyìn o.

0: Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní àmọ́ bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyà aláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́ o. Ọlọ́run mọ̀ ni yàsin Ọlọ́run ni òkè ságbára mi ò ogun gbọ́ yàsin Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni ò. Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni ò.
1: Gbogbo nìkan mọ o fọ́mọ alákọ̀jì o fún gbogbo ọmọ akọ̀jì.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́á ní kò mọ̀ mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty. Yà sí àwọn ìpótò máa yín mú ni. Tẹ bá wá wò mí tí wọ́n bá tàbá tó pàdé ń gbòòrò tẹ bá tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀kà nǹkan kún. Wọ́n á ra ẹ̀rí ṣe ẹ̀rí. Wọ́n tún wo èmi gan mọ̀ kan máa ń yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Mo tún wáá pariwo ta pé mo fẹ́ dán láwò àfẹ́ ṣe ìkówójọ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wá Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run àwa ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsin ògún ń gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé nìyí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o yàsin kìí sọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

0: Àwọn èèyàn rí tán, wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n yín mú lẹ́yìn. Kí èsè mi kọ́ wọ Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o, mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kójọ rí, bá mi ò kórú ẹ̀ jọ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, ìwọ̀n ṣòwò kan rú ẹ̀ rí. Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òpó pọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwọ̀n ajáhùn kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

0: fi mọ.
1: Bí mo bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lóṣogbo òrò kí àsálà, wọ́n á ní ogbó atọ́ rẹ̀ ò Adéyinka.
0: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ ọlọ́run.
1: Igbá mú pèdè-pèdè délùú
0: Ìbàdàn.
1: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
0: Ọkàn ṣálọ́ lọ́hun yẹn.
1: Kò ní kàn mọ́ láéláé fa àbàdà.

0: Àwọn ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Orí olówó. Bóyá à ń jọ rìn o, a ò sì mọ orí olówó. Adeyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn. Adeyinka orí olówó.
1: Kíni kọ́ ò lè ṣe?
0: Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí ó gun ọkọ̀ ojú irin. Àwọn tí ó gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ bí ti wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wá jùgbà náà lọ. Ọ̀hìn ogún ọdún lè ní kókè wá ọmọ ìjẹ gbaingbain. Okay, bye.

Nígbà mo sọ pa fẹ́ ṣètò ní Jóní tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ́n. Wọ́n ló ti ṣeéṣe. Ìdọ́ndọ́n o, àwọn ti London nù.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n ká. Èmi náà kọ́ o, Ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájẹ́ akúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀ kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbá ńlá ayé tá fi ń mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni alọ́gbọ̀n òdígí o. Ọgbọ́n mi kọ́ o, kìí sòye mi o. Yasin ìmọ̀ mi ò gbé ògùn ń gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ìhìn nílà áka ètò tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọn gbogbo kó jáde ní kòkó dúdú àṣìṣì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń hesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń hesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀, yàsin wà láàyè sábàbí ni
1: o.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn o.
1: Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní pẹ́ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yí o, bó ṣe ń dá tó ń dún kò nìkan mọ́ o, fọ́mọ́ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe ìdúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Má tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́n kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló

ẹyin tèmi ọgbọ̀n òdigi o wàhálà ìké sọgbọ́n mi o ọlọ́run kì í sọgbọ́n mi o jésù kristi olúwa wa ń gbọ́ kì í ṣe mí màá ṣe o mo tún ti ń dúpẹ́ o àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítún fẹ́ máa pọ̀ ẹ mọ̀ jẹ́ àròyé mi ó bí yín nù ọlá òde yìí on the 24 of May yìí gangan la pé ọdún mẹ́ta gérégé o tí n bá wá bẹ̀rẹ̀ àròyé lè ní 23rd ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù ọ̀pẹ ni mo wá dú alọ́pẹ́ ní ń pẹ̀ ní sáyé àwòlẹ̀ àlára o ẹni tó bá dúpẹ́ ta nánà ni ó tún rí mi ìgbà léni o a tún rí mi ìgbà bó bá wá dọ̀la ńlórí ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan ọlọ́mọ bá wa lọ a tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la ọ̀la aláàpẹ́ ọdún kẹta gérégé may 24 2020 ńlá dáyé kan ni àjíṣe bí ọ̀yọ́ lẹ́ o ló wá sí ròrí mi nínú àgbárí mi ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀ orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná tí n bá wo bi tí mo ti bẹ̀rẹ̀ ẹyẹ ń kọ́ lórí mo wo bi tí mo ti bẹ̀rẹ̀ mo wo bi tí mo dé mo wo bi tí mo ti bẹ̀rẹ̀ mo wo bi tí mo dé mo wí pé gbogbogbò ló yẹ o bàbá gbogbogbò ló yẹ o bàbá gbogbogbò ló yẹ o bàbá gbogbogbò ló yẹ o bàbá elédùmarè asorí kárí ayé.

0: Ava to Mega. Ibere ati opin. Mama pa buruburu mo dupe lowo re mama wa grateful o. Mama mama wa grateful gan. Mama mama wa grateful gan. I am so grateful. I am so much much much more grateful. Ala mama dupe. Eledua ase da mama dupe.
1: Awa ma be ki Olorun to fi glory je story.
0: Ẹṣeun ẹba n kí Ọlọ́run ẹba n dúpẹ́ ẹba n kí Ọlọ́run ẹ kọrin kí Ọlọ́run n tún dárin mi orin gùn mi alọ́la lápẹ́ ọdún kẹta gérégé ṣùgbọ́n oṣù tí ń bọ̀ láfayẹyẹ rẹ̀ sí. Torí pé ó ti súnmọ́ ó wà láàrin ọ̀sẹ̀ ó tún wá súnmọ́ Andenova àwọn mi ò ní ráyè láṣẹ tí sí oṣù tí ń bọ̀ yá sí ìwo kàlẹ́ndà tá a fi mú déètì àti 5 days to iléyá ni àwọn èèyàn bá ní ó tún lọ mú 5 days to iléyá sáwọn èèyàn ó sì lè wá báyìí àwọn tí ó tún fẹ́ wálé ọdún ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run a fàálẹ̀ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run náà ni ó ṣe òun náà ni ti ń ṣe é bọ̀ yóò sì ṣe iṣẹ́ rẹ̀ lásìpẹ́.
1: Òdúdú àṣìṣe dúpẹ́ òjàre tó ráwọn tó bí ẹ olówó aláwùsá àti ìnàgbẹ́ tẹ̀lé o.
0: Yá sí àwọn tán bí àwa olówó tálẹ́kà Ọlọ́run làwọn bàmí àti mọ̀mí fómìlì kí wa látòkè dókè.

0: àwọn ò sì ní fẹ́ kí èmi túnbọ̀ dàbí inú wà àwọn àgbà. Ọlọ́run mọ̀mọ̀ grateful sẹ́ mọ̀mọ̀ dúpẹ́.
1: Ìlànì àyà ti yà fàlẹ̀ alhamdulillah. Mo fẹ́ kí Ọlọ́run, èmi fẹ́ kí Ọlọ́run tó fi gré.
0: Ẹ bá ń kí Ọlọ́run, ẹ dákun ẹ bá ń kí Ọlọ́run, ẹ mọ̀ bá ń kí Ọlọ́run, ẹyin tèmi, ẹ dákun ẹ mọ̀ bá ń kí Ọlọ́run.

0: jọ ti mo yan.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá bẹ́ sọ ni Adé Yinka. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ jújú ayó lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tó ń sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí. Ngbà àwọn ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tó ń lẹ̀ ń lòkúta. Sì ni mo bẹ́ sọ ni. Àbíjọ tí ó jẹ́ ti ìgbájú olóyè. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí so ni mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọ́n dì mí ń gbájú. Tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ. Àbíjọ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ni la fẹ́ sọ. Táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn àgbà wà lójú Adé Yinka sì ń la fẹ́ sọ ni. A ní bàbá béèyàn bá ro dúndùn ń fọn èyí ò sì họra dé kókó egun. Ṣùgbọ́n Ọlọ́run a bá máa dúpẹ́ tó ṣàbàyọ wá.
0: Torí wípé tó bá jẹ́ títí wà mímọ́ lọ́lọ́run fi ń dá ní sí láyé.
1: Èmi mo dẹ́sẹ̀ jù tó bá ṣe pé ti wà mímọ́ ni pàkúté ó ti má parò mi ti pẹ́ o. Pèrè mi gan náà mọ̀ pé n pé o. Kò sí ẹ̀sẹ̀ ẹni tó pé tán torí pé yìí máa ń rìn ní àárín ayé kó rí ọmọ mi.
0: Ṣé àánú fún ni láyé?
1: Ọlọ́run kàn dìde ṣàánú mi. Inú òjẹ́ ń ti bọ́wọ́. Torí àwọn tó jù mí lọ lèmi máa ń kọlù ní tèmi. Ọwọ́ àṣọ mi di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn. Ògbàràdà lọ́wọ́ ẹnìkan. Pé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólíjà láàlẹ̀ wà lè kíra.
0: Sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Ó ṣalágbára nínú ìkòkò rárá.
1: Yes, salam.
0: Nínú ìgbàdí rárá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ṣalágbára nínú ìfúnpá rárá. Kò sálágbára ní pẹ̀sídẹ̀nsì rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú àpànìyàn wẹ́ máa gbọ́. Àfọ Ọlọ́run tí ayé ń pè gbọ́.
1: Yes, salam. Ọlọ́run ni o, òní ń ṣe bùbú mi, ní ṣe dìdí mi, ní ṣe bùrú mi. Ní sọ mi níwájú ń sọ mi lẹ́yìn ó ní alfa àti omega mi o.
0: Ìlò gbogbo fọlẹ̀ wa.
1: Ó ní gbogbo fọlẹ̀ mi o. Pí n bá ti dáwọ́lé ajé ó ṣe é ṣe. N tí n bá fi ré ní ayé wọn a sì bá ń fi ré lálákejì.
0: Ẹ̀yìn ìlò gbogbo fọlẹ̀ ti wa. Ẹ̀mí mi mọ ẹ ṣe.
1: Ìtì ń bá fi lọlẹ̀ ní àyín wa bá mi ré sí ọ̀gbun ìsàlẹ̀.
0: Ti padà.
1: Èmi kọ́ Ọlọ́run ni o.
0: Tó bá jẹ́ family member gan ló.
1: Nǹkan wa mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wu elédùá bẹ́ẹ̀.
0: Tó bá jẹ́nìyàn ló dúró ni a ti máa bèrè owó. Ó ní dúró mi ẹ ṣe. Thank you.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi tá a fẹ́ dáwọ́lé yìí tá a fẹ́ gba lances tá a fẹ́ dá radio station gangan lẹ̀ lọ́yọ̀ aláàfin. Torí pàwa gangan ni pacesetter wa la kọ́kọ́ dá iléeṣẹ́ rédíò lẹ̀ ní àyín. Bó ti àjẹ́ pé online ni ṣùgbọ́n wa la kọ́kọ́ dá lẹ̀ o. A tún fi sókọ́ àtòkè ìlú Ọ̀yọ́ àwa la kọ́kọ́ dá lẹ̀.
0: Abiyamọ lọ́jọ́ ogún ilé torí wípé mo lọ rẹ.
1: Aṣíwájú wa ò wá ní dèrò ẹ̀yìn. Láṣẹ Ọlọ́run ọba dẹ̀dá ṣẹ̀dá. Ó tún ṣe bó ṣe máa ń ṣe. Mo nígbàgbọ́ pé ó tún ṣe bó ṣe máa ń ṣe. Ó tún ṣe ju bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lọ.
0: Ọrẹ òdodo.
1: Mo dá a sí Ọlọ́run Ọlọ́run. Wá gbà kóso ọjọ́ náà. Gbogbo àwọn tó lò fún ìdìde wa, tó lò fún ìrànlọ́wọ́ wa, àwọn náà gbọ́dọ̀ mọ rámù nílẹ̀ o. Òkè ńlẹ̀ yẹ fọhùn kán dìde kán gbéra kájà wa àwọn ó gbéra.
0: Sọ́nà ìpàdò.
1: Àwọn tán ti gbéra ò ní wálẹ̀ mọ́ láéláé o. Gbogbo àwọn tán ń gbèrò páwọn ó dá sí àwọn ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dìde fún ìrànlọ́wọ́ àwọn náà.
0: Ìtùnú mi ló jẹ́ nínú gbogbo wàhálà. awoni kikani omi lowu lori
1: ha haji se bi oyo awa didan idan baba idan ede baba ede
0: oni kola
1: idan baba idan oro baba oro
0: anuje
1: idan baba idan ijinle ninu ijinle
0: di agba

0: gbogbo àwọn tán wa lọ àwọn tó tún lò fúnra lọ wa ọlọmọ ń bá wa ràn wọn lọwọ ẹyin tèmi àyìn ní tèmi gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta ajíṣebí ọyọ ní ọlá 24th of May 2023. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún ń lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo online radio.
1: Ẹyin tèmi, mo ní kí n sáré wá fún bíi fàárà ni èní yìí. Tó bá di ọ̀la aláṣẹ Ọlọ́run, ọ̀la gangan tá a pé ọdún kẹta hun. A tún wá sí bó ṣàdúrà bó ṣe kan, a ṣà ṣe nǹkan kan lọ́la náà. Yàtọ̀ fún àwọn ètò tí a ní ní ọ̀sán ọ̀la láti bi ó wà lè jẹ́ pé báyá lẹ́yìn ìgbà tá a bá parí àwọn ètò méjèèjì ti tọ̀la tán báyà láṣẹ níbi àdúrà níbi kan ni. Ọlọ́run ṣàkọ́ àbá ṣe ṣe, tá a ṣàfi máàkì rẹ̀ lọ́la.

0: títí di oṣù tí ń bọ̀ tí a padà wá ṣe celebration gangan gà lórè tá a ti fi wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yà ń pè yín o mo ń invite yín mo ń invite yín lórí afẹ́fẹ́ tẹ̀wáyé dọ́jọ́ ẹ̀sẹ̀ máa bọ̀ ní federal school of surveying lọ́yọ̀ọ́ náà ni 24th of June 2023 tá a wà yìí ẹ máa bọ̀ nínú gbọ̀ngàn federal school of surveying lọ́yọ̀ọ́ aláàfin látàgo mẹ́wàá àárọ̀ kódà bẹ́ẹ̀ débẹ̀ láago mẹ́jọ ẹ ti bá wa ń bẹ̀ kájọ máa ṣètò káwọn àlejò fi máa dé a sì wà ń bẹ̀ tó ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni kọ́ lọ́wọ́ bá wa mu ọjọ́ náà dúró kọ́ mọ̀ fi èyí tí a ò rò ba èyí tá à ń rò jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin onídùúró wa gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o adúpẹ́ pé òkun ọpẹ́ olóore àdáǹdá tán ni ọlọ́run mo mọ̀ ṣe o mo dúpẹ́ o torí ní òye ìsìn ìdun ta èmi nìkan rúsúrúsú ni mo wọ́n ń dá sẹlẹbírèètì ìṣùgbọ́n ọlọ́run mọ̀ ṣe wá láwa nìkan ó ti fi àwọn èèyàn míì ó ti fi wọ́n ṣe kejì wa ó ti fi wọ́n ṣe kejì wa bó ṣe ṣe fún ànábì musa kan tó fi haruna tó fi ṣèkejì rẹ̀ ó ti mú àwọn haruna tí a náà dìde àwọn èèyàn tó fi ń ṣèkejì wa tó fi ń ṣèkun lọ́wọ́ wa tó fi ń ṣọ̀pọ̀tì wa ọlọ́run ò mọ ran àwọn náà lọ́wọ́ ní gbogbo àdáwọ́lé wọn kó máa yọrí sí rere ni o gbogbo ẹni tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run máa bá wa ran àwọn náà lọ́wọ́ o adéyinka ọlásùkànmí ilé-ìkọ́ mi ò pàpín ni mi ti ṣe bálẹ̀ fìlà ìlásàrò kọrinre o ti ṣe olórí ọbẹ̀ nínú àwo tán garan ajá àlú ọ̀yọ́ ti ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko màrá bà mí èèyàn ọ̀rọ̀ ọjẹ́ ní ohunrun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ń ṣe wúyẹ́wúyẹ́.
1: má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣébi ọ̀yọ́ online radio.
0: tọ́ ẹyin tèmi orin tá a kọ ohun náà ni mo fi ṣe ìdágbére ó sì dùn mí n tí mú fu ewu tí mo sponsor àkàndá kéwì àkàndá kéwì ẹ bá òun náà pàdé ẹgbọn yìí ẹ bá wọn náà pàdé ẹgbọn yìí ní ọjọ ayẹyẹ mo sponsor ewì wọn pé káwọn náà láṣọ kéèsì àwọn náà àkàndá kéwì ẹsẹ ń dun ẹgbọn yìí ṣùgbọn tí látàrí bẹẹ náà ọlọrun tún fún un ní ẹbùn ọpọlọ ọmọ ewì ké ńlọ ọwọ ewì ń wá ǹjẹ kọkọ gbọ ọ lẹni díẹ ná ǹjẹ kọkọ gbọ ọ lẹni ńlọ ọwọ ewì ń wá yínṣe wà bí n ṣe rún mọ tẹ fi rí gbọ àkàndá kéwì lọkọ yùn fún ìkànnì yìí mo ànáǹsì pé ẹni tó bá ní tálẹǹtì kan o ẹni tó lè kọrin tó lè kéwì ni òkúta compose orin fún ajíṣebí ọyọ ẹgbẹ́ yìí nìkan náà ni ó jáde tó ṣe mo sì rí pé ó ṣe dáadáa mo sì ti lọ gbé wọn lọ sí studio wọn ti lọ rìkọọdù rẹ mo wá ṣe bí mo ṣe gbé ilẹ̀ ni pé wọn ó ṣe kan fún ajíṣebí ọyọ yín wàá sponsor wọn fún another one tó jẹ́ tara wọn mo wá ti sponsor wọn fún another one tí wọn jẹ tara wọn ara wọn ti tara wọn náà wọn ṣe fún ikú bàbá yèyé ni o aláàfin àtàndá alówólódù bíi ìyere ọmọ àbírò nǹkan níta náà nínú tá a fi ń sọpọ́ọ̀tì àwọn kan ní àgbọn ọ̀dọ̀ tí a náà ní ìhà yín mo ń bọ̀ náà ẹ jẹ́ ń kọ́kọ́ fi orin ti èyí táwà gangan ṣe bí kọ̀ọ̀bù tí a gangan èmi àti fúnmi ọlásùkànmí amẹ́jọ ìsìn kí n tó wá fi wá ewì ẹ̀gbọ́n yìí lọ mọ̀ ń bọ̀
2: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ làárí ọyọ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
3: Ajisebi Oyo online television and radio. We want to take this time out.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ yìí tó padà fi ìta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpòpò ní ìhà yín ẹyin tí ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ náà lẹ̀ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fúnra lọ́wọ́ wa elédùà ọba dẹ́dàṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bíọ̀yọ́ online television and radio www.ajiṣẹ́bíọ̀yọ́radio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣẹ́bíọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi baba enikankan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi baba enikankan. Ajisebi Oyo laari Oyo ni se bi baba enikankan.

0: ìbáyà mi àgbà ẹ̀yin lẹ́kí mi lóṣùn lẹ́la mi lérí ẹ̀ níbi mo bá rí máa lọ òkú kì í pàdé ọ̀sà ọ̀sẹ́ kì í pàdé òrùkọ ẹjẹ́ kí n rí i ṣe bọ́jú àárín láwo pé ta ni ọ́n pa mí.
1: bọ́jọ́ àárín láwo pé ta ni ọ́n pa mí.
0: bọ́jọ́ àárín láwo pé ta ni ọ́n pa mí.
1: bọ́jọ́ àárín láwo pé ta ni ọ́n pa mí.
0: èmi dé ìlú tòrò mo fẹ́ ṣeré sẹ́ńsẹ́ mo fẹ́ ṣeré gidi mo fẹ́ sọ̀rọ̀ ẹnu mi.

0: wà láì wọ́n ti join wa láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ ọjọ́mọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà, a dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká ọlásùkàn mi lè mí jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà. Ọlásùkàn mi kásà máa ṣe dáadáa. Ajé ọkọ̀ bí ẹni kìlọ̀ wà. Ajé àlú Ọ̀yọ́ ti gbó lásán pé mi ọ̀bá rẹranko máa ṣe rábà mi ọ̀rọ̀ ìtẹ́nu òórùn. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́n, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà religious jù. Tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwà ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa. Bá bá fẹ́ dìbò, ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi. Ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò fún Isaac. Ẹ dìbò fún Ramani. Abdulrahmani. Abdulrahmani. Ìsìn ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ̀ tí mo ṣe gbé ọkọ̀ ẹ̀sìn mi pamọ́ yìí. Táwọn mi ò ṣe mọ̀ bóyá Muslim ni mi àbí Christian ni mi àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ débi pé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ni ò jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Ẹ bá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tù mọ́ gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lèmi. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé. Adéyinka Kásámà ṣe dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé Ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run, ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé Ọlọ́run ọ̀mọ ti ń ṣe, Ọlọ́run ọ̀mọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́ mọ́ jọra wọn, kí àwọ̀ wa kọ́ mọ́ jọra wọn, kéde wa kọ́ mọ́ jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n ń lé Ọlọ́run ọ̀mọ ti ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn dínrógún, àwọn dẹ̀dẹ̀rìn páálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé Ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn wọ́n. Ẹ̀ ní sì gbọ́ wọn, ẹ̀ ní bá wọn mìíràn ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹ́nu wọn ò fi lè sọ dòdò tẹ́nu wọn fi kò dòdò. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígòkò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò ṣẹ́bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of blessed memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọ́lẹ̀. Ẹyin mú sí kẹ̀pè fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn ti ẹ láì. Ẹyin tó tún sọ. A ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọ́lẹ̀. Ẹyin mú sí kẹ̀pè bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn ti ẹ láì.
1: Ọkọ nípa ti agbára ìwọ ni o. Ọlọ́run àwọn ọmọ ogun ìwọ.
0: Ọlọ́run nìkan lọ bá o, àwa nígbàgbọ́ pọ̀ lọ ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà.
1: Sani gbajúmọ̀.
0: Ẹyin kò kà sí agbára kan tó tó agbára Ọlọ́run lódìmọ̀rẹ̀. Wàlà haúlá wàlà kò wátá ilá àbẹ̀lá àlọ́ ilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run làwá wà o. Ọlọ́run ló nìka pẹ̀ mí ti àlọ́wọ́. Wàlá yìí tó bá ṣeé ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o. Ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ́ o. Nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́. Nítorí pé ọba tí ń pa Ísírẹ́lì mọ́ yìí sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Ọba tí ń pa wá mọ́ nílùú Ọ̀yọ́ yìí sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Kì í tó gbé o. He neither sleep nor slumber. iso olorun oba abo e tun igba to da yiye jo ma wa lori emi ati dukia gbogbo wa o teyin na ba fe da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ke ma se late kan pe kin je gbadun mi daada be n ko se gbadun ti Tato man se ngbadun canvas lori trainers. Erin bugu. Erin ka erin keke nbe lenu mi den kan. Ya ni ngba bi kankan se.

0: alọ́rẹ́ ní tẹ́ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀dé yóò sì wíwọ̀ wíré á lóun ò gbọ́dọ̀ gbé ní òkè tí ò bá sì pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni wọ́n ti rìnà sọ nǹkan má débi olóko o.
1: Ọlá sí San Grips tó bíẹ̀.
0: Yóò ní tí ò bá sì pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni a ní wọ́n rìnà sọ nǹkan má débi olóko.
1: God in prayer, oh what peace we ought.
0: Lẹ́ni tẹ́ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀dé.
1: Oh what needless pain we bear. Oh, because we do not care.
0: Iku na ni ma nsole ola da o.

0: mọ́jì wò.
1: Mọ́ ni a dà á dà á lẹ ayé yìí gbogbo ẹ̀ náà ilé ayé yìí náà ló mọ
0: òun. Wọ́n bá ogo.
1: Ní káṣe sáré ayé mọ níwọ̀n.
0: Lálọ́run fi ń ṣe àánú fún ni láyé.
1: Ká sáré ayé káṣà mọ níwọ̀n o.
0: Mi ò bá máa ranú gbà o, àánú tí mo rí gbà yóò. Ọpẹ́
1: torí kò sí bá a ṣe lè lé ayé lé ayé tó.
0: Ọjọ́ àríkẹ́rù.
1: Ó sì bá a ṣe lè wá ilé ayé tó.
0: Tójú gbogbo ẹrù mìíràn ni. Ká tó dá ìran tèmi. Ká tó dá generation tèmi. Ló ti ń.
1: A lè bá a mọ̀ wà náà ni.
0: Ó fọgbọ́n dá lù.
1: A mọ̀ wà náà ni.
0: Gbàràdà lọ́wọ́
1: yìí. A mọ̀ wà náà ni. Títí tábí dé.
0: Ilẹ̀ ayé.
1: Ibojì.
0: Kò sóluwa lórí ilẹ̀ ayé. Kò sóluwa lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Kò sálágbára nínú ìkòkò rárá. Kò sálágbára nínú ìgbàdí rárá.
1: Àwọn kan ní owó débi pé wọ́n lè ra odidi orílẹ̀-èdè pa tí wọ́n rà á bàjẹ́.
0: Kò sálágbára ní pẹ́sídẹ̀nsì rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú àpànìyàn wẹ́ máa gbọ́. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀.
1: Síbẹ̀síbẹ̀ náà nǹkan ó tún máa wà náà ni o. Wọ́n tún máa wà náà ni o. Àwa tí ọwọ́ owó tí ìbátà tí ìdé pòsíṣàn wọn àwa náà tún wá máa fi ipò wọn tọrọ. Pé káwa náà ti ẹ̀dàbí lámọ̀ yín. Ká dàbí onílé yìí, ká dàbí onílé ọ̀hún, ká dàbí ìtànà tó.
0: Ló ń gbógun fọ́lẹ̀ wa. Ẹ̀mí mi mọ ẹ ṣe. Ẹ̀mí mi mọ ẹ ṣe o. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin ló ń gbógun fọ́lẹ̀ tiwa. Ẹ̀mí mi mọ ẹ ṣe.
1: A ní ìgbéni fún ẹni tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù.
0: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri. Tó bá jẹ́ ènìyàn ló dúró.
1: Ìgbéni fún ẹni náà tó jèrè gbogbo ilé ayé yìí tó wá pàdánù àlùkìyàmọ̀ tó pàdánù ọ̀run.
0: Thank you for loving me, Jesus. Thank you for loving me.
1: Ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni. Fúngbà díẹ̀ ni o. Kásá máa ṣe dáadáa. Fúngbà díẹ̀ ni o. Adéyinka, a ní fúngbà díẹ̀ náà ni.
0: Ẹ ṣe tẹkú fún mi.
1: Àní gbé àní máa wà ní àyín lọ́kàn ní fèsì o.
0: Abiyamọ lọ́jọ́ ogun le. Torí wípé mo lọ rẹ́ kan Jésù lórúkọ rẹ̀.

0: mọ̀ pé bí àwọn nǹkan bá ṣe ń jẹ́ ọlọ́run ní pé tó ń tẹ́rígbà sọ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ni a tún ń bí àwọn ẹ̀mí kan náà sínú ilé ayé yìí tó túmọ̀ sí pé ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni o.
1: Ẹsẹ̀ mi lu ó kọ́ mi kí má gbádùn.
0: Soja go soja come but Barak no dey move o.
1: Kì í sí má.
0: Ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ìgbà kan ò sì lọ bí òréré.
1: Lọ́jọ́ náà ti jẹ́.
0: A ní ká máa ṣe dáadáa. Ẹjẹ́ a máa ṣe dáadáa o. Dáadáa náà ló pé ká máa ṣe ẹjẹ́ a máa ṣe dáadáa.
1: Ọlá sí San Kristo bíẹ̀.
0: Ojúmọ̀ rí ẹ kú ojúmọ̀ o. Ojúmọ̀ aláyọ̀ ni èmi ò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin o.
1: To God in prayer. Oh, what peace we ask for who forfeit.
0: Ayẹ̀ jẹ́ kí n pàṣẹ pẹ̀lú o pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ pàṣẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ayẹ̀ jẹ́ àwọnú ìwé Deuteronomy lọ.
1: Fi to God.
0: Inú ìwé Deuteronomy.
1: Dúpẹ́ tó bá jẹ́ ti.
0: Ni mo fẹ́ wọ̀ lọ́láàárọ̀ yìí. Mo ń bọ̀ ná.
1: Lọ́lọ́run.

Ìwé Deuteronomy 8:30 láti ẹsẹ̀ kínní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn. Ẹ yẹ máa wá gbọ́. Ẹ máa wá gbọ́. Ọ̀pọ̀.

Ìbùkún tó máa ń bẹ fún àwọn tí ó ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Àwọn tí ó ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, ìbùkún tó wà fún wọn. Àwọn náà ni mo fẹ́ máa lé ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ náà ṣe tẹ́ ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Bẹ́ẹ̀ bá kí ń gbọ́ tẹ́lẹ̀, ayé ẹ bẹ̀rẹ̀ láti sìn lọ. Kẹ́ ẹ lọ ronú pìwàdà kẹ́ ẹ máa gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Aya ìbùkún fún ìgbọ́ràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní ẹnu mọ́ kà láti orí ẹsẹ̀ kínní. Ìwé Deuteronomy orí 28:30 ẹsẹ̀ láti ẹsẹ̀ kínní. Níbi ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún. Kí o sì kíyèsára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí. Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ẹgbọ́ promise. Ẹgbọ́ promise. Ẹgbọ́ ìlérí Olúwa. Ẹgbọ́ mọ́ jẹ́ ọmọ Olúwa. Yes, salam.

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n, àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ bí awo erin.
1: Bismillahirrahmanirrahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

ẹyin olólùfẹ́ mi nílé lòkò pẹ̀lẹ́yìn ojú ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yin bá ń jáde lọ ìbò kótó ni fún yín nígbà tẹ bá ń wọlé o. Adéọlá ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò

nítorí tí àwa kì í gbèrò ibi sí ẹnikẹ́ni bí burú kan kì yóò ṣubúlù mí kò ní ṣubúlù ẹ̀yìn náà. Nítorí pé àwa yìí gbèrò kà á sẹ́nikẹ́ni bí burú kan kì yóò ṣubúlù wá o. Ya salam ya salam sule jalali wa alikira. Mo tún kà nínú òwe Deuteronomy láti orí 28 láti ẹsẹ̀ kéni lọ sísàlẹ̀. Ẹ jẹ́ n tó tún gbé láti bẹ̀rẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa.

rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kún rẹ, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn bàbá bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkankan. Olúwa yóò fi ọ́ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn

0: sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá. Dárọ̀ mú. Tó ní ká máa ṣiṣẹ́ mọ̀ wọ́n.
1: Aláhùn làhùn fi náà fi àmú.
0: Ọlọ́run pa wá láṣẹ kan ju pé ọ̀pá wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń jẹ́ gangan náà ni àṣẹ tó pa wá láti òkè délẹ̀ tó fẹ́ ká máa ṣe káàbì máa rí gbogbo àwọn àbùkùn yìí gbà. Ṣé mo kọ mi? Ẹ tí mọ ẹ̀rántí. Pẹ́ńbọ bí àwọn erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà. Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọọba aládéjì ìganjìgan tó gbótògbótò gọ́tọ̀gọ́n. Abọ ọgbọ́n ná ni mítọ̀ sọ́tọ̀ sọ́tòrútòru èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ní ìlànà onímọ̀ tí màá ń wò sùnsùn. Mímọ̀ náà mọ́ náà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tágùtàn mi ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákà yìí. Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ̀jọ ni. Adéyinka Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá ló kù. Mọ́ Mèsì ọ̀rọ̀ pẹ̀lú èsì, mo tún Mèsì ọ̀rọ̀.

0: àwọn tẹ́ máa ń da pọ̀ mọ́ wa ní ìgbà kọ́kọ́ tí wọ́n mú ọkọ̀ tí mò ń reverse nínú àwọn ọkọ̀ mi. Ó náà ni orúkọ tí mò ń jẹ́. Ẹ máa gbọ́ ẹjẹ́ ń ka àwọn ọkọ̀ kẹ́ mọ èyí tí mò ń sọ gangan bẹ́ẹ̀ kẹ́yìn gan gẹ̀ẹ́sì rẹ̀ fúnra yín kẹ́ ẹ gẹ̀ẹ́sì rẹ̀. Adéyinka Ọlásùnkàn ni kásá máa ṣe dáadáa.
1: الذين قال لهم الناس
0: كما سي دادا na ni ase tolorun pawo ko pawo lase ju ase pe ka ma se dada lo
1: fazadahum iman
0: ka se dada sara ale
1: hasbunallah
0: ka se dada sara oko ka se dada somade ka tun se dada pelu agba lagba ka se dada sonile pelu alejo kase dáadáa lórí àwọn tá a ní àṣẹ lórí wọn tó jẹ pé kó sì ń dá a ṣe lórí wọn tó jẹ pé wọn lè yí àṣẹ wa padà tàbí kò sí nǹkan tá a ṣe lórí wọn tó jẹ pé wọn lè gbọ àlẹnu tàbí tí wọn lè bínú sí wa wọn ti ẹfẹ bínú bínú ń bí ewúrẹ tí ń bẹsẹ halẹ sọfẹ olówó ẹjẹ ni.
1: Subhanallah.
0: Àwọn táwa náà tá a

0: ránṣẹ́ tí Ọlọ́run pa wá náà ni pé ká máa ṣe dáadáa sára ilé ara òkú ara ẹsẹ̀ kò gbọ́ àtọ̀nà tó
1: jẹ́
0: ní gẹ́gẹ́ bí ìkápá wa ṣe mú
1: tuka
0: ẹwà gbọ́ ò
1: gbọ́ ò kájẹrù
0: bíbélì ní fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ
1: ṣẹ́rù
0: ọ̀sọ́ pé kò fẹ́ràn ọmọlàkejì.

inú rẹ̀. Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kìíní lọ sí ìsàlẹ̀. Bí ìwọ bá gbọ́rọ̀ sí orí wa rẹ̀ lẹ́nu, eléyìí ni ìbùkún fún ìgbọràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ̀ ní kíkún, kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pa tí ó pàṣẹ tí mo fi kún ọ lónìí, Olúwa Ọlọ́run rẹ̀ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún yóò wà sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Kódà kẹ́ ẹ mọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́, bẹ́ ẹ ti gba orílẹ̀-èdè míì lọ, ìbùkún ni fún yín fún gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà. Ìbùkún fún ni fún yín o ní ilé, ìbùkún ni fún yín ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ, àti irú ohun ọ̀sìn rẹ, àti ibisí màálù rẹ, àti ọmọ àgùntàn rẹ. Gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o. Ìbùkún ni fún àgbọ̀n rẹ, fún àgbọ̀n rẹ, àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé, ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. You are blessed in your going out and in your coming in. Olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ. Wọn yóò tọ̀ ọ wá ní ọ̀nà kan, ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje. Ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa. Nígbà tí àwa bá ń tẹ̀lé tá ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu, tí à ń tẹ̀lé ọ̀rọ̀ Olúwa, Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra. Bí ó bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́, tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀, nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ Olúwa. Wọn yóò sì bẹ̀rù rẹ, Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Àwa mọ̀ yá àwọn èèyàn, àmọ̀ ní àmọ̀ tún yá àwọn èèyàn, báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láéláé. Má ṣe ya àṣẹ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fún ọ ní òní yìí o. Kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n. Wala haula wala quwwata illa billah aliyil azim. Yassalam, yassalam, sili jalali wali ikram.

0: balẹ̀.
1: Ọlọ́run wá pa wá láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa. Ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí, tí a promise yín, tí a ṣe ládẹ̀hùn fún yín yìí, ni ó sì máa jẹ́ titi yín. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń jáde lọ léni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀lú. Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn ará ilé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

0: tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo Online Television and Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebioyo làárí, ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.

0: ṣe ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Oyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti ń gbọ́ ohùn mi láàjìn yìí. Mo kí yín o ẹ̀yin tèmi láti United States of America. Mo pè ní yòrẹ́. Bàbá Páìtọ̀ kan ni wọ́n wá ṣe prógráàmù ní Studio Wanjo ni àwọn náà. Ní wọ́n kọ́ mi ní máa ṣe ń pè wọ́n ní mo sì ti pè dáadáa mo sì ti gbàgbé mo sì pè United States. Èbó ti fẹ́ yọ ń léyìn iwájú.

0: Ọba bí Ọlọ́run ò sí o, ojoojúmọ́ ni kẹ̀ jẹ́ àjọmọ́ àwárí.
1: Rárá o, rárá o.
0: Ẹyin tèmi.
1: Mi ò tí ì rí.
0: Mo wò rere lọ sí gúúsù. Mo wò rere lọ sáríwá.
1: Ìpínlẹ̀.
0: Mo wò rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Èmi ò mọ ọ̀rọ̀ba bí Ọlọ́run mi.
1: Olúmọ mi ló ṣayé mi re.
2: Kábíyèsí.
0: Wàhálà ìmú tún wà lọ ìlú Èbó, kò sí èèyàn bí Ọlọ́run.
1: Àlọ́ lè bá ọ̀dọ́ pa.
0: Mo wá wá sílẹ̀ Áfíríkà nílẹ̀ àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyè ní Bíríkà, Bíríkà ní ààyè. Wàhálà ìkò sẹ́ni bí Ọlọ́run, ọba bí Ọlọ́run ọba ò sí o, no king as God o. Ọba lánàá, ọba lè ní ọba títí ọjọ́ gbogbo. Ọba láíláí kan.

0: Ọlọ́run ba nìkan Ọlọ́run ba nìkan làwọ́ ọmọ sin o. Ọdọ́ rẹ̀ nìkan láti mọ wá ìran lọ́wọ́ wá. Àwo ní sin tí Ọlọ́run dá. A ní sin tọ́lọ́run dá. Ọlọ́run gangan ti ìka lára rẹ̀ láàmọ́ sin.
1: Ìwọ̀ lolúwa
0: torípò náà lolúwa.

ẹyin bá mi ẹyin àgbà alágbà bá mi alájí Adémọ́lá Ariwọlá láti Amẹ́ríkà ẹ wá bá wa dá sí ẹ dá sọ̀rọ̀ yìí o bá mi King Saminu Adépọ̀jù ẹ wá bá wa dá sí.

fún àǹfààní àwọn tán bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nígbà ń pẹ̀ kẹ́lù náà ni kí ló fà á tó fi di pé àwọn ìgbéyàwó ayé òde òsín àwọn òde òní wọn dàbí àwọn tàwọn bàbá wa báyé jọun tó jẹ́ pé wọ́n jọ máa ń dàgbà dò gbókùjẹ́kùjẹ́ ni ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé láàrin kádìjú kálájú pẹ́ǹtúká ni láàrin àwọn àwa ọ̀dọ́ òde òní. Lọ́wọ́ àfitójú sùn mo ti bèèrè náà lórí Facebook ìbánidọ́rẹ̀ wa táwọn èèyàn sì ń fún mi ní oríṣiríṣi. Oríṣiríṣi tẹ mọ̀ pé ní tó bá wá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. Ojú kì í sì rí nǹkan tán ló jẹ́ kí n bèèrè. Mo fi ń bèèrè ẹ̀yìn àgbààgbà ẹ bá wa dá sí. Kí lẹ rò pó fà á? Ṣé ẹ mọ̀ pọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn náà là á fi wò ó kí àwọn ọ̀dọ́ kéékèèké táwa náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a fẹ́ máa dá ìdílé tara tiwa náà sílẹ̀ kálẹ̀ bá a múlò nínú ọgbọ́n tí ń ṣe ẹ̀mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ́ wí pé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni èyí já pé àgbà alágbà ní wèrè.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ mọ̀ lè lórí. Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ̀ ń bẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tán tún tẹ̀ ẹ́ sí wọn tó wọlé ní àyíní. Wọ́n ní Evil Comparison. Ká mọ̀ sí àfarawé. Eléyìí tán tún tẹ̀ tó tún wọlé. Òun náà tún ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin míì wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní fẹ́ gbà pé ọkọ ló lórí ilé, ọkọ ló lórí aya. Èyí tó wá fi sí yìí, òun tiẹ̀ tún gbẹnu tán, mò ń bọ̀ ná. Wọ́n ní eléyìí pé àwọn ọkùnrin ní eléyìí. Wọ́n ní lómù lómi ẹ̀wù, táwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extramarital affairs majorly on the part of men. Mo wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì náà ní kíní kan bí wá sí bí àwọn àfa kan náà ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ń ṣe sìná, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣe àwo. Ẹ gbọ́, bí ó ṣe jẹ́ pé nílé òyìnbó nílùú òkèèrè, àwọn lesbian ti wà, wọ́n ti wà. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sí iná tán fi ń ṣe ìranù? Tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì. Ẹ gbọ́. Lọ̀rọ̀ bá pèsè jẹ́. Àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà. Àwọn náà tó lè po ẹdá tó dá yìnyín lẹ̀. Àwọ̀ ó tuntun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà, ni máa ń dà á lẹ̀. Òótọ́ ni ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni Yasin.

0: ni ko pa se seun seun ti ko wa se mi se oni so ri yawo to nga ka to wa ni le jam se ta lo nga gan ko la ro ojo o lo ni o party pe ko lo ko se mi ko to ma ta te ade yinka oro nba mo ku mo ro bo o nbo na
1: emi to gba mi wa emi to wo mi so
0: ede baba ede ina ni oro baba oro imo baba imo iwa baba iwa konko bi eni te omo oba alade ni miji gan jigan togo togo togo togo abogbon no to ni mi to san to san o toru toru gan tori pa ajin na lawa yi omi lokunrin si ba emi gan gan lo emi lokunrin si ba olori alaroye ni lana oni mo yin tin wo sosun so in ba fi wole ko mo ba bo lẹyin igba ti leyi lo tegberegbe tegberegbe laarin bi ose kan seye ni o mo pe ma ri buman ni o o gba number re o ni o mo send ya kan number re so ah ko wa ta wa leyan olohun tori olohun ta leyan olohun ta la fe pe leyan olohun ni le nigeria ta wa yi ah okan re nikan ni o mo okan re nikan ni o mo ko se yan mo o kare ni barin lokan ko adeyinka pe nbo bi awerin o ti sele sibe ri nigba to fi wa ni badan na o sugbo leleyi ti mo nso yi sugbo nigba to fi wa n badan na iru re gangan gele gele o ti sele na bo je je pe nigba un ko omo yi e ti mari nigba un sugbo te leleyi omo pe married woman ni la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ibi mo ti lo na ni wi pe
1: iwo ni kale mi o si iwo ni ma si si si de opi olorun
0: boya ta ba nse wa si aba ba nsoro awon obinrin ka ma so ta awon okunrin na daada na tori obinrin o le da si na se fun ara re ko si lex bi an ni ayin ayin ọkùnrin náà ni wọ́n jọ sí ibi tí mo ti lọ nù látàrí ọ̀rọ̀ tí bàbá wa apostoli sunday ojọ́ kan láti wọ́n kọ fún wa wípé extramarital affairs on the part of men kí ìyá wa nana àwáwo náà káàmà tó dá sí wípé àìní àgbọ́yé ká mọ̀ mọ́ bára ni sọ̀rọ̀ ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú ká mọ̀ yin fọ̀rọ̀ ọ́nú ọ̀rọ̀ tó yẹ ká jọ sọ nítùbí nùbí ká mọ̀ gbé sínú láì ní sọ àsọyé pọ̀ láàrin ọkọ̀ láya ó náà ń dá lẹ̀. ẹ jẹ́ kí n tó mú nínú pọ́ìntì tí bà mí apostoli sunday ojọ́ kan látà tó fi sọwọ́ sí wa. wọ́n ní denial of conjugal right. Se ma tu ma yun denial of conjugal right awa wo so wa nbe so ma tu ma re so ma tu ma re fifi orun dun are ni atoko ati yawo kan ma fo orun dun ra won boya oko ni ara re gbayagiyagi ki yawo mo so pe ba la mo ore mi de lóòrè kóòrè èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń fọ orún dunra wọn tí ó fi mọ fẹ na sẹẹta látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ tí ẹ ti ẹ gbọ làbárè tó ṣẹlẹ ní sondo state kan tí babaláwo tó ta tẹrù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ lálẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú níyàn á ní ò ṣe èèyàn mọ́ o àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run ẹ mọ̀ fi ẹ fi ẹ̀yẹ́ mi ń lẹ̀ ọ̀sẹ̀ mọ̀ pé ìgbàbí kankan síríọ̀sì ọ̀rọ̀ mi tí mò ń sọ ní kẹ́ẹ̀jẹ́ àdì ìmú ń bẹ̀ odódó ọ̀rọ̀ tó wà ń bẹ̀ àdíbàbá aláwo ta tẹ́rùkúrú ń pa nikú bá pawo bí ẹni tí ò gbọ́ fà ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mẹ gbò ó wà kọ́lọ̀ mọ̀jẹ̀ ìjẹkújẹ tá a mọ̀ jẹ́ ọ̀ràn alọ́ọ̀run àpàǹdodo kílẹ̀dùà ọ̀sàánú yàásín wà láìtàláì ìbáṣe pé olúwa máa ń ṣe àmì ẹ̀sẹ̀ ta ni yóò lè dúró ta ló mọ́ nínú wa ọlọ́run àánú nìkan la fi le yege o si tin wa lai ogungbo yasin sango olorun oya oba talango gbogbo wa ina ke o so dey ti o yan le in lu jibiti e ti o lu jibiti in pomo olomo lekun jaye e ti opo mo olomo lekun jaye iwe ni yi o iwe ijoba abetele ni won gba owo eyin ni anu ni kan olorun o fi gba wa wallahi taala ogun gbo yasin if not ina ke o ni o olorun ba ngbo ajo bi ere ni ke se re fa another point ti ba mi apostle sunday wo jo kan la tan fun ko won ni impatient I ni suru to I ni suru to eni to wo mi so e ti won fi wa gbe kun re ni wi pe osi na ma nfa o nfa osi ati ise imele keyan o ya ole obu ko ole pelu osi aja re ni olodun da fun mo de si mi o ma je mo osi o emi npa lawon ololufe mi awon tan gbo mi lowo lowo awon ti o tun ma gbo later awon lati leyin mi nile loko pa leyin o di mo de osi mo ti aja re osi mo de si a in ni mo osi o emi o ni mo osi emi ni temi adeyin ka pe nbo bi awerin olasokan mi ka sa ma se daada emi o ni mo osi in ni mo ba no je o tin ba ni ke mo fagun wallahi awon atejise ti wole lana buki oba awon ni na baby bomb baby we eni ti o ti to iya se na ni nbi mo o to na di iya latari be o wo mo ra darada iwa lolu waidi abiodun ijikunle awon ni economic problem economic hardship gẹgẹ bí bàbá wa fòsílì náà ti sọ tí wọn sọ pé òsì. kódà ọmọ iná ọmọ ibo náà bá wà dá sí i nwí adọ nika justin ó ní recent widespread of feminism and its hypocritical proponent from the male gender. Okay, no. A ni àwọn tí wọ́n ń tán sọ pé àwọn ń jà fẹ́tọ̀ obìnrin ẹ̀tọ́ obìnrin ẹ̀tọ́ obìnrin àwọn feminism tí wọ́n mọ̀ ń wá equal right láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ dá bọ́lọ̀ ń ṣe tò ní proportion rẹ̀ pé ọkọ̀ lólórí aya tán fẹ́ dàrú àìwá fàgbà fẹ́nìkan gangan náà ni ọ̀ ajákáyé ogún mọ́.

0: gbogbo ohun tẹ lẹ́lẹ́ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín kódà kò ní wúlò mọ́ tó bá dé àsìkò yẹn tí ó bá fi dé èmi mustapha tọ́lọ́run tàlẹ́bí ó ti gba transfer gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá àsìkò owó ni àsìkò tá a nínú súrẹ́tù lè máa yí dà Quran chapter 5:90 ti sọ fún wa pé iná la xamura wálé mẹ sara wálé àdìlámù ríjìsùn mìíràn àmàlì ṣètọ́n fàjìtẹ́ni bú la alákùn tó filẹ̀.
1: Yà wà lẹ́dínà àmàlù.
0: Aláwọ̀ ni mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Iná la xamura. Ọtí wàlí mẹ́sára àti tẹ́tẹ́ wàlí àfilá àti gíní àti ajé wàlí ansá àti gíní àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ríjìsùn ẹgbíní mílí àmàlì ṣètò nínú oríṣẹ́ ìṣúná wà fàjìtẹ́lẹ́bù kọ́mẹ́ńtì ni. Fati tẹni búhù láàlẹ́kùn tó filẹ̀ o. Ẹ jìnà sí kẹ́ẹ̀bá lè jẹni tí ó jèrè. Àtẹ̀mí àtẹ̀yìn ta ni oníwèé kupọ́n nílé léwèé kupọ́n nílé. Gbogbo wa là ń ta tẹ́tẹ́ lónìí. Tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni. Àwọn tẹ́tẹ́ kan bẹ táǹta tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lotto ń bẹ state lotto wà tẹ́tẹ́ nìkan
1: náà
0: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn ṣàṣẹ́ndì sí ẹ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni. Kẹ́lẹ́ a lè mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó. Bí wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan lú owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kù. Wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á. Torí sms ẹyọ kan tó bá send 100 naira wọn jà lọ́dọ̀ wọn mọ̀ ẹ̀kọ́ kò sí bí wọn sì fẹ́ ṣe rándọ̀mù ohun tí ó fi kàn án láéláé
1: kò lè ṣe sí
0: rándọ̀mù yìí ò lè kàn án ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà. Àwa ní ìlú yìí ò dáa ìlú ò súnwọ̀n ìlú yìí ò lè dáa kò sí lè súnwọ̀n kì í ṣe pé torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá òun láti modernize. Ẹ lọ àwọn ìlú ńlá ńlá ẹ lọ wo advert tẹ́ bá lára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pẹ́ nìkan ò ní mú tán kí làkà ayèrè ó má dorí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kún wọn má wọlú ilé wọn wá bí ó ṣe ìrẹ́ ìléṣe yóò ṣẹlẹ̀ mí ìléṣe. Ọmọ mélòó lọlọ́run bí sígboro tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí wọ́n fi mọ́tò gbá tó bá mú tí ó tó. Láti ìkún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ Yorùbá náà. Ọlọ́run tó ní ẹ jìnà sí ọtí ní múmu ẹ wá lọ wò ó ṣàìṣàì bọ̀bọ̀ kí ló ń. Iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn ọwọ́ ẹ̀yìn tẹ́ jókòó sílé wọn ti gbà. Ṣé ohun tọ́lọ́run wá lòun ò fẹ́ ṣáálé máa ṣe kí ni ọlọ́run ó dùn kó náwó ọ̀kẹ́ sí wa ìyẹn wá ti tò. Ẹ wá jẹ́ a lọ sí láì iye èèyàn tá ń pa lójúmọ́. ki a lo lan yi emi ti n bo lojumo mo fe se kora na laarin e ki wa da yin pada ise taji ni ki run se fun yi to poju ninu igbesi aye e ko to wa siwo olo ye ki gbogbo owo lo be ni abi ise yen o da ka pada nbe aimoye bẹẹni wọn ni iwe mimọ kan sọ aimọ mi o je le koti pe bi to ti sọ ni ṣugbọn wọn ni lọwọ eni ti o ni lati kini lati gba fe ni o ni isele abi o sele gbogbo awon rẹrin ti won kori sinu tinted glass ti won lẹran leyin orun lu tawon kokoro o ma sadu akun o tete wa ko si bi won ti ri owo ti won ri lara awa mekunu ni lara awa talaka ni e wa wo e mo yi ese ta n da lojumo eyo kan won wa ni e ma se stick far ke ma wa foriji ese sibẹsibẹ emi pẹlu ore o ti ra ijo iwon torasiko ta ba fi lo kubura e won ra odidi shop aso kan ta to de asiko ta ba fi lo asalatu yen gbogbo oja ta nta lawon te ni awon yoku ti o lo ti ta tan kawo to de be ni are ni ti ku mu ni di oja ti o da duwo kò torí ikó kówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀ kò torí ikó wọ́n ṣẹ̀dá kọ́ńténà mẹ́wàá fún ó sì mú kú mẹ́ ẹnìkan wà á ní ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn ìwọ́ tó ti lọ ẹ̀ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ náà kí ló dé tẹ̀mí pẹ̀lú yín ń bẹ nínú àánú tá ń bẹ nínú ìranù tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àkàrà báyìí la gbọdọ lò tá a fi ṣòkú ẹ ta ló sọ fún yín pé gbàrà tó dọdọ ọlọrun ó ti bọ sínú kẹ afọ́nitaò yìí dídí láòkùsí fún anẹlẹ ìjà tó bá jẹ pé wọn bá ṣe àgàgà lójú ọpọlọpọ wa láti rí òkú wa ni ẹnìkan ò ní ilé fóúnjẹ sẹnu àbí kú kọ ni ọlọ́run ló mọ ní ọjọ́ tí àgbègbè lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí kọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí ọlọ́run ló mọ iye ọjọ́ tí wọ́n lò wọ́n tó rẹ́lẹ̀ kọ́ ẹ wá wo ilé tí àgbègbè lò gbé láàrin ogún ìṣẹ́jú wọ́n ti parí ẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n dì lífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́ ọmọ tí ń fapájára tí ń gbé owó bá bàbá òun lọ òun ó lọ mọ̀lánà mustapha al-mubarak ó ní wọ̀ ẹni tí ó pọ̀n lẹ́ni tá a bá rọ̀dájú nú àwọn àfáà tí ń bẹ tẹ́lẹ̀ tí sàárẹ̀ tí wọ́n bá bìlà fún tó bá rí ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ fún rẹ̀ ni ó tàbí mọ́
2: yìí
0: kò ní wọ sàárẹ̀ ṣùgbọ́n torí kálẹ̀ pọ̀n lé yóò máa ń lọ ẹ fi mí lẹ́wọ́ kíní kan á máa wá di mú gbàrẹ̀ gbà bàbá ni ẹ fi ilé ẹjẹ́ ó lọ wò ẹjẹ́ ó worú ọkọ̀ tí bàbá ẹ wọ̀
2: tá
0: a bá tiẹ̀ rántí gbogbo nǹkan béèrè pé bàbá rẹ̀ rà bàbá tó bí bàbá rẹ̀ ni mo wí pé bàbá rẹ̀ o bàbá tó bí bàbá rẹ̀ bàbá béèrè lọ́wọ́ rẹ̀ ó kò ti lọ ti pẹ́ inú sàárẹ̀ yẹn náà lọ́wọ́ yẹ wá sọ kíní kan fún ó ní ṣe bí ń gbà tí ò sẹ́mi lára ẹ̀ mọ́ iná láfi ló kú ó ti parẹ́ mọ́yẹ̀ pẹ́ àfáà ọ̀jọ̀gbọ́n nígbà tó gọ̀ tán nílẹ̀ mọ́ ni bí wò ó bá tiẹ̀ báwọn bàbá rẹ̀ ló kò rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tẹ̀ láwọn bàbá rẹ̀ odidi iṣu ni kí ni mo pè odidi iṣu ni bàbá rẹ̀ sì wá mú iṣu ó mú ọ̀bẹ ó gé sọ́nà bíi mẹ́fà ṣé wọ́n pè ní iṣu ń bá wọn gé tán kini won pe bi won ti pe abdulgani na abdulgani mo doku be ni won pe isu na lo ko mo won pe ni ebu e wa ko lo sori ebe baba re ni o ya ma le lo sori ebe e wa le lo baba re to mo isu gbin ohun mu oko in wale in ti bonu e ba so faburo re to un go die o ni o ma ko ewe sori re ko ma bu yepe si eledan gani abe eledan re ngbe gbe si ko tutu be ni se fe eledan re aha eledan re olohun ni bi aburo re se te ko wa to lohun o baba ba lo ko to tele baba lo ko ti baba ni ko oko lu su yi ti ku oya ma wa ro tomo eko mo wi pe nbe na ni suwa toro pe loke ni tin wa to nkan bere si foko dale ru to gbe kini o gbe korofo ebu ijo ni o gbe jade bo ti gbe jade ti baba re ri lokere philip bu ye pele olorun lo bu ye pele ngba ti eto su mefa ewe kan ba yo be in ba po wa soke baba e ba ni e ti ti oya e ma lo fi idogunle e ma fi ido ya mo tan pe ni ido igi ti o fowo mu aha won fa mo leyin osu bi melo kan ka ma dara wa joko mo leyin osu bi melo kan won ni won fe san su won ni won be se kini se won tun pe elebu mo won pe elebu mo won ni won fe san isu odidi isu ni won pada wo ninu to ti jera to gbe jade o farabale odidi isu ni won pada gbe jade odidi isu ti won wa gbe jade yen baba re ni e ma ko isu labe kankan e wa lo ko sabe kankan ni ya kan ba de olohun alarubo olohun ora wo mefa ohun eni kan lohun ora le meta atoni le meji atolowo mefa atoni ri ofa kaluku sase kini won ko su pada lo le abi won ko su lo le ngba ti won ko isu dele eni ti o ra su ti o je isu peleyin ora su a olejo to de ohun lohun o je isu ki lo lohun fe je oniyan lohun o je Allah Allah Allah Allah nigba ti won gbe isu de kitchen kini won koko se fun won gba aso ku o lara e won wa ge kekeke won da sinu omi tutu ero osu ni po won fe gbadun ngba to ri omi tutu ṣugbọn barabiri o bara re lori kini lori ina won bere si ni ko na mo ara re to le koko o di kini o de ero won ni pe be na lo won se lo nu apo alejo to si de ti lo won ni jesu iyan lo won fe je won wa da iya odu atomo re ni japo won ju isu sinu e bi ya tin ti siwaju omo nti pada sey won ti siwaju won ti pada sey e wa du ya ti su je o o ti pass it through o ti pass it through iya kan ninu sare o ninu ebe o ko to tun pada wale ke ke to gba so lara re ke to gba agbara lara re latara ina e to tun fi iya omo ri odo atodo je won wa ko sinu awo won wa bu obe egusi ateja to de eje odo won gbe siwaju alejo at the end of the day nigba to je koje aye re ko to seju marun ti fi pere WC ni su pada pada si leyin opolopo ya alquran wa ni wo to ni leyin ku sare oni je juwe fun o kilo ti kini juwe to jo oni awon tin bara won jiyan pe wa iza mitina wa kunna turaban wa izaman a inna lamabu'uthun aw aba'una la awwalin qul inna al awwalina wal akhirina lamajmu'una ila miqati yawmin ma'lum on ngba tin bere pe edu o edu o eni a ma jiya yawo la fe je se wa ta ba si denu sare tara wa ti di to ti di to ti di eruku te gugu wa ti wa decomposed ninu le bawo no se tu fe gbe wa dide on bawo ni ebu se isu ona ti ebu pada fi di odidi isu bi awa na mu o se gbe awa na dide ni e inu mi wa du mo ti witness si kuni lana Christianity mo si riti Islam ti mo wa nu e na ri mo ri pe gbolohun kan na ni won ma fi si ogun won ninu eru pe ni a ti da iwo ibe la si da iwo pada si ibe ni a o ti bi e dide abi be fo o fi han wi pe a le mo ri bo ki se sare lo pari si to ba ti e wa ni sare lo pari si mo bere le kan pe baba nla baba re bere pe bo lo wa won lo wa lo sare wo yo odun to ti lo ko ti de bi ti lo aye ta lo elomi lo 80 elomi lo 90 elomi lo 40 won wa ko si bi kini ti e sorry the sudden death kini je sudden death kini je bi o ti le je pe a fe o pupo sugbon lu a fe oju wa lo tani ba fe wa tani ba fe oju wa lo tele
2: la ilaha illallah
0: iyan ko lo ma so not how far but how well. Al-Quran ni na lo so fun wa brother wa kan so la le ngba da o pe to o sa ti je ka no ri dada bi o ba ya ko ti a brother wa kan ni to won o ti ya nisin 100 years o mu le kan na ni gbogbo wa bu erin 100 kini 100 kini Al-Quran ni wa manu amiru nuna kisi u fele khaliki afala taakilu Al-Quran is the man you live, the heart you live. Bẹ́ẹ̀ni ẹ bá ṣe ń kù sí, bẹ́ẹ̀ la máa dí dáadáa kù fún ẹ. Ẹ̀mí rẹ̀ ó kún olójú rẹ̀ ò ní rí bí ọmọ ọmọ ó kú lójú èèyàn. Ọmọ ọmọ ó tún kú lójú èèyàn. Ẹ mo fẹ́ kẹ́mi mi ó kù. Gbogbo àwọn bàbá wa tí wọ́n gbàgbé òkà gbẹ́kúdé, tí wọ́n gbàgbé ẹ̀tẹ́ tí ẹran ti jẹ̀bọ̀. Wọ́n padà ń wọ́nà tí wọ́n àfìgbà tí wọ́n wá àwọn èèyàn tó mọ̀ ń pa ẹ̀kan ẹlòmíì jẹ́ra mọ́lẹ̀ wọ́n yá rẹ̀ padà ikú náà ló padà gbẹ̀yìn nígbà tí kú ó bá wá gbẹ̀yìn ẹ má jẹ́ gbọ́ lẹ́nu ẹnìkan pọ̀dọ̀ ni mi kò tí ì kàn mí kò sẹ́ni tí ò lè kàn kò sí ẹni tí ò lè kàn ìhun tí kí kálukú yín ó tètè sálápá tètè òun náà ni wọn ti wí fún yín nínú súra tó lè bákàrà Quran chapter 2 verses kini verses 177 kí ló wí ìmọ̀ràn tí mo bá fún yín nu ayé ayé ìmọ̀ràn méjìlá ló gbà yìí ibi tí ń parí wá sí mi sínú ìmọ̀ràn méjèèjì látàyè ayé gbà mí tó gbà yìí ìmọ̀ràn yẹn ni kẹ́yẹ́jẹ́ kí mi pẹ̀lú yín jọ tẹ̀lé irú ẹ̀ ni àtùlẹ̀gẹ́ ni tẹ̀lé ó ní bẹ́ẹ̀ sálẹ̀ bẹ́ẹ̀ rà kí bẹ́ẹ̀ lè má ṣeré kí wà lè má gèrè wà lè kí nà lè bẹ́ẹ̀ rà má ní amánà bẹ́ẹ̀
2: la
0: a lè kú olórí amánà bẹ́ẹ̀ la ti lè òfin mọ́ torí tó bá jẹ́ pé alimanu bilayi gangan la fẹ sọ nípa ẹ wàláyé àlè tírìtì ẹ tàtí lè fi mọ torí pé tábàpadà wọnú imanu bilayi gbogbo wa la padà bára wa lẹni tó fẹ níwájú ọlọrun yo ba lo so nbe le salibirra e le ri ara kan da oni ki isara didani ara ndako antu walu wujua kibala al mashriqi wal maghribi
1: wal madhibi
0: oni ko koju si waju ko koju si gabas bai ko du lo gbari bi wakati meta ko ma ira ko o tu se yan tan o tu wa ko oju sey bai o tu lo gbari abo ti e fori kan le on wa ri kan wi oni e ko ni oni e ko ni pataki
1: walakin al birra
0: oni o ti je daada lodo emi olohun to le mu eyan ti o fi passi mani amana billah
1: amana billah
0: man eni keni kiba jokunrin kiba jobirin
1: man
0: kiba jomode
1: man
0: kiba jagbalagba
1: man
0: kiba jeni tin saye kiba jeni ayese mani amana
1: billah
0: afeni o bale ni gbagbo solo wallahi mo fi gbogbo enu so atemi mo duwo yi ko si gbagbo lara bi solo lo
1: amana billah
0: atori ti ba ni gbagbo solo ini lala eni ti a lo ja lana to ni ri o ma ti bere si dara nu
1: ni amana billah
0: ali imanu billah eni ti o ba ni gbagbo solo yo tan sara olohun patapata inu gbagbo solo olohun o gbodo sore fun brother wi ki ma wa ku eri olohun ninu emi mi pe mu de sise saju e na how come ba o lo se to fi je ko wu ni olohun koko da lohun tani e ku eri olohun lo wa
1: ko si
0: tani re nikan to olohun sore fun ti ku eri olohun a o se ma je lagbaja ẹni tí ó ní gbàgbọ́ sọba tí ń dọ́lọ́run
1: mọ́ni àmàna
0: yóò ti gbà pé àyà tá a fa àyíká fún wa lẹ́ẹ̀kan nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ kàsídà ó ní ti dáadáa bá bọ́ tọ́ sọmọ èèyàn ó ní yóò pé ọlọ́run ṣe wo ó ń ṣùgbọ́n tó bá yẹpá burúkọ ló bá kàn nísìnyí ni ó mú gbé sẹ́nu yìí ẹ̀dàkùn ẹ̀wò ọjọ́ tí a jí ni kírun ṣàṣàlá títí ṣàṣàlá tù títí ṣàṣàlá tù ní tó ń kádìẹ pọ̀ mọ́ ní ń tadìẹ ní ń kó wọlé àwọn rẹ̀ ń sọ fọ́lọ́run pé báwo ni ti ẹ̀sìn kan ṣe wá pọ̀ tó yìí ẹ wá wò jẹjọ tọ́lọ́run ní kó kẹ́mẹ̀rẹ́ ọmọ àbọ̀ ààrẹ tí ó béèrè pé ọlọ́run wo lè yí o ṣáwà ló wáyé kíló eléyìí tọ́ sí ẹ̀dá kò sí òtí tọ́ sí ní tẹ́lẹ̀ bàbá tèmi ò tí lọ tí wọ́n fi ń béèrè pé síwọ́n lọ́yẹ̀kọ́ ta ló yẹ kó kú kàn bí ti rí lára nu àní imanu bìlà ìgbàgbọ́ lára ọlọ́run ó gbọ́dọ̀ gbà pé bó rẹ ti ń tọ́ sọ́wọ́ ẹ tó ń dá kino statement of account wo ninu yara to ndare ni taburu na ba de ma je nikan gbo o gba pele pele na ni o ni soro rara toro sanosi fe nikan kan ladu popo re yi po bawo lolohun o se wa to ma wa pari
1: mani amana billah
0: ai ni gbagbo solohun iná ètò wàhálà kan tí ó tó nǹkan bí ìṣẹlẹ láàrin wa tá a sọra wa dọta ara wa téèyàn bá nígbàgbọ́ sọlọ́run ó ti mọ̀ pé gbogbo ohun tó wá pátá tó sì lọ pátá ó mọ̀ pé kò sẹ́ni ó ṣe tó jọ ọlọ́run lọ.
1: wẹ̀lì yóò mi lè ákí.
0: bọ́lọ́hun ìdánwò ọlọ́run oríṣiríṣi ọ̀nà ní bà wá tí ẹ jẹ́ lọ ti pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdodo yìí náà jẹ́ ju eléyìí sáàrin wọn kí wọ́n ohun tí wọ́n fẹ́ ṣe. ẹlòmí èèyàn jọmọ rẹ mọlọdọ ẹ láti gbà náà àtàlẹ ẹ o ìgbàgbọ́ wà náà lọ lọ àní imanu bìlà
3: Yeah.

0: ká kó lọ bàbá kó ìyàjú tó wá bá mi nílé. Ayọ̀lẹ́ ọ̀mọ̀nà ayọ̀lẹ́ jáde nílé. Ní ẹlẹ́kùn àbọ̀ mọ́ mú gbogbo mi kó. Ó
1: jẹ́ ẹyẹ ìdájọ́ mọ́.
0: Ó bá tó mi gbogbo ìta. Àyìnlá ti tó ní ti tù ọ́.
1: Orin máa wáyé.

Anjalo Juna.

kọ́kọ́ àìlára ìdì mọ̀gbẹ́rẹ́ mi dẹ̀rẹ́ amáwúrà mọ́dún mọ̀gbẹ́rẹ́ mi dẹ̀rẹ́ ayé àgbàgbà lùú ẹ̀mọ́ àjẹ́ ọ̀bàjẹ́ ó ẹ̀yìn àgbàgbà.

Fire the

májú májú máa lọ gbé.

I'm gonna make it right.

Ẹgbẹ́ ni bẹ́ẹ̀ ò gbọ́ ayé ìṣòkan nìkan ní Nàìjíríà.

ko sude awali agitan

adájí ìlànà ayé àdájọ́.

ọmọ onílọ́ọ̀kì nítìrẹ́ pẹ̀lú sọ́lọ̀ ẹ̀lẹ́ ọmọ abúlé ṣó mú kí ẹ ó sí ìkírù wá dékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bàbá mi ó adékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bàbá mi ó ọ̀nà ọlá ọgbà táwọn.

Dante. I'm going to go to the hospital.

bye.

Kama jo jamba, kama jo jamba.

dẹ̀ má lò gbéra jọlẹ̀ níwájú irú wa. Bó bá jẹ́ pé agbéra ga ni ìbádùn. Àwọn jújẹ̀ kan ọ̀bùn lọ́wọ́. Ọ̀bùn wọn lòun tún ṣe fújì ní ìgboro. Ó fọwọ́ yọkun òkúta ń bọ̀.

0: tori wa laye apo ma gbe aye lajo
1: ani odun ma ba ba ni ga.

Ayo, kasih ayo.

Mm-hmm.

Ejiyo tun le mu mi ku atalo da ku.

Ìgbàgbọ́mọdé ò mẹ́fọ́ ló gbòòrò lé gbòógì.

Ẹrù ẹlẹ́rù náà ń gbó kárí, wá bá ti wọn lọ àwọ̀dẹ́ ń gẹ́.

Ah.

I'm not going to be able to do that.

ni to ka o la bala ba o ko ni to ni ba o

Mm-hmm.

Fatima.

Hello.

Hello.

Thank you.

दिया।

I'm going to go to the hospital.

báyìí wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láti Italy orílẹ̀-èdè ìtàló àwọn ti ìtàló lọ́hùn. Ṣé mímọ̀ ṣe wá ni? Ṣé mímọ̀ ṣe ni? Sọ̀rọ̀ ni mo mọ̀ sọ. Ẹyẹ ìjájọ sọ. Let's reason together. Ẹjájọ pèrò pọ̀ ná. Sọ̀rọ̀ kan ni mo mọ̀ sọ ni. Abédè kan lẹ̀ ń gbọ́ ní àyín tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Sẹ́fẹ̀ kan lẹ̀ mọ̀ ń gbọ́ lọ́dọ̀ wá ń bí tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Àmọye àwọn tán bẹ́tà wa tán da jù á lọ. Ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti àánú Ọlọ́run, pẹ̀lú ìfẹ́ tẹ ní sí wa, ẹ sì tú sí wa pé ní wákàtí àti àsìkò yìí o, èmi gangan ní àsìkò yìí ẹ tú sí ẹ ti pinnu pé ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ yìí èmi gangan náà lẹ́fẹ́ gbọ́. Ilé iṣẹ́ ajíṣe bí Ọ̀yọ́ náà lẹ́fẹ́ gbọ́. Ṣé ọ wá jẹ́ pé èdè kan ni mo mọ̀ pé bí ọ̀rọ̀ kan wá ni mo mọ̀ sọ tí ò bá ṣe fẹ́ pẹ̀lú àánú Ọlọ́run ọba lójú márì. Ọlọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ bí ọwọ́ àṣọ ó képè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ń tá jẹ́ ká tó mọ̀ jẹ nǹkan láti inú àpò òdùkẹ́ mọ̀ mọ́ wa ló ti mọ̀ ń tá jẹ́ nílé ayé àyín gbogbo nǹkan tá jẹ́. Ẹbí máa ń sọ pé omi ti ẹja tí ó mu kò ní sàn kọjá ẹnu rẹ̀. Gbogbo ń tá jẹun nílé ayé àyín o. Kò ní kọjá wa o. Èèyàn bá wa sáré kọ́sọ́ra rẹ̀ dọ́kọ̀. Ọkàn ráàkì sórí aré sísá ni. Iṣẹ́ bọ̀ ń sóògùn bá a ṣe wáyé párí òun náà là máa rí o. Adéyinka Aláwí Ìjanu èdè bábẹ́ èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ọ̀kan bí ẹni tẹ ọmọ ọba Aládéjì gajigan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ ò ń bọ̀ ná. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ẹyin tèmi ẹ mọ bínú tá sọ rẹ báyìí lókù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ayin lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi òkè ayin ni ò jẹ àrítọ ọhún ni ò jẹ ti mọ gbọ wa aláì ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà ló kù tètò ó fi tò tán. Pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé ló kò pẹ̀lẹ́ yín òdi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀dì oṣù yẹn mọ̀jì oṣù yín o. Ọ̀rọ̀ yín náà ò ní sú ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà máa kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dáàbò káàtà yín o. Adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Látòrí Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Bàbá Fàtáì Lámídì tó ń gbé lọ́wọ́ l'Ondo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá Àbọ̀dẹ Hospital lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn nìbàdàn. Asiru Ahmadu Afa Glo tó ń ní ìstírí Multi-Purpose Venture láti ìlú Pàpó. Ọmọ ọba aládìgbò lòmú ìdí ni Adékunlé Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Tànà bá pè mí. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Akú ìtọ́jú mi. Bàbá mi bá Siru ọmọ Adéníran. Ọjọ́ mi láyà bí ó sì. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà $1 àjàní ọba. Tóbi dórí bàbá mi Fatah Ibandele Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láta Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tóbi dórí bàbá mi dáadáa. Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ìfisẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látòrí Abdul Rahman Abdulbasir ti graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixie Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Rotí Ìmẹ̀jì ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njẹ́ Ẹnúdùnjúyọ̀. Graphic designer wa kẹta tóbi dórí furniture wa best icon furniture tóbi dórí télọ̀ wa àwọn tẹ̀ mọ̀ ràn sọ́ọ́sì àlọ́run. Tí wọ́n yìí gbowó lọ́wọ́ wa. Àrọ̀ Wolf Culture lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá a rántí orúkọ yín. Àbúrò Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Ayab Dominion mi mo fi ṣèwò nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o Adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ń ṣe tún ṣe. Adúpẹ́ o iná ò ní tan wo yín láíláí fà bàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ Adúpẹ́ pé òkun o. Ẹ ṣé o títí láíláí làwọn ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidá tán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wálẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnni ń gbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ torókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n ń pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tí wọ́n máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí. Abíkọ́lọ́ ọmọ bá wa sọ ọmọ bàbá sọ ẹnu rẹ̀ tádùá yín ṣe ń gbà lórí wa. Ọlọ́run ọmọ ọba ayọ̀mọ wà pẹ̀lú ẹ̀yin náà ẹ̀yin náà ní sísẹ́ ẹ̀ ní sísọ o. Gbogbo ẹ̀yin tó yẹ pé owó lẹ̀ fi ń ràn wá lọ́wọ́ tẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ̀ fi ń ràn wá lọ́wọ́. Gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe sí gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdùn táwọn èèyàn fi ń débi dán ní àjí ṣe bí ọyọ adéyinka ọmọ ti gbìyànjú. Tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹ̀yin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa. Ẹyin náà ẹ̀ ní wálẹ̀ láéláé àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́run ọba yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ o. Láni ń tọ́ka kì í níwu ẹṣin o. Gbogbo àìní tiyín náà ọlọ́run ọba yóò máa bá àìní tiyín náà pàdé o. Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọ.

gbogbo àwọn tán ti ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan o ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń fowókọ wọn ṣe tọ́rọ àwọn iná dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá bá gbọ́ wa tán mọ̀ wọ́n ò fi lè máa bá wa kí wọn wọ́n máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wàlẹ̀ láéláyé o ẹ ní wàlẹ̀ láéláyé ní ringi sọnù bí o ṣe bí ọmọ Fatai Lamidi lọ́wọ́ Londo State bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tán gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àtàbúrò wọn tí mo fi àhàb dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọn tájọ jẹ́ fómìlì kìkanà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé tóbi torí Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn Artist Michael Awusola ń jẹlò láti ìlú Abuja Adégòkè iṣẹ́ akẹ́ Abiodun ọmọ Baládìgbò lòmú ìdíni Adékúnlé Evangelist Moses Àkàndé Akíntúndé Asiru Ahmadu Afa Glu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàápó Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya Bàbá mi bà sírù ọmọ adé níran. Àwọn tí wọ́n ń gbélé kó ọmọ Ọ̀yọ́ aláàfin ni bàbá. Ká gbogbo ẹ̀yin tẹ́ wà nílé òkè láàárín ẹ̀yin tẹ́ ràn àlọ́wọ́ ìkiri òkò délé òkè. Abudé ń tomi òkun Abudé ń tomi ọ̀sà iná ò ní tọ́wọ́ yín òkè. Tí mo tún fi fò fẹ̀rẹ̀ dé ọ̀dọ́ bàbá Sàmínà ọmọ adé pọ̀ jù lamẹ́ríkà ọmọ wọn lè rúwọ́ òjòkò. Agbẹdúdú orí òkè ilé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé rúwọ́ àgbè ní dájọ́ wọn. Bami lọmọ Mùsùlùmí olómo àpààrán ebú dọ́là àjàní ọba lamẹ́ríkà tóbi dórí bàbá mi Fàtà Ìbàǹdélé Olúṣọlá lamẹ́ríkà náà tóbi tún dórí bàbá mi dáadáa Alájì Adémọ́lá Àríwọlá lamẹ́ríkà náà tóbi dé ọ̀dọ̀ Sunny Success Odùọ́lá ọmọ Òkúndàrè ní Yúròpù lọ́hùn àwọn ti UK nu àwọn ti European àwọn ti UK lọ́hùn. Tóbi dórí bàbá mi dáadáa Lukman fọ láàrin Akinlóye láti UK lọ́hùn náà lọ́hùn London lọ́hùn lọ́hùn. Pẹ̀lú àwọn tán fi ṣẹ́ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní Nàìjíríà ń bí. Látòrí Abdulrahman Abdulbasid Graphic Designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand Graphic Designer wa ẹlẹ́ẹ̀kejì. Roti Imeji ọmọ wọn nìlọrin àpọ̀njẹ́ ẹnu dùn jùyọ̀ Graphic Designer wa ẹlẹ́ẹ̀kẹta. Àrọ̀ Wolf Culture Tailor wa tí máa ń ránṣọ sí àlọ́run táyé fún lówó kankan. Tóbi dórí Best Icon Furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí. Pẹ̀lú gbogbo àwọn tá máa ń fà dúà ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá rántí dákọ̀ wọn tí wọ́n máa ràn wá lọ́wọ́ àwọn tá rántí dákọ̀ wọn táwọn náà máa ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá máa ń fà dúà kún wa lọ́wọ́ Ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà o. Gbogbo àwọn tí ó ràn ẹ̀yin náà lọ́wọ́ Ọlọ́run ọba yóò ràn àwọn náà lọ́wọ́. Màá mẹ́yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́ ọba kọ́ máa ràn ẹ̀yin náà lọ́wọ́. Gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pẹ̀lẹ́yìn ó dí.

ó bá ṣe pé ọlọ́run bá ń sọ wa ni àìmọye à ń pa kúté tí wọ́n ti dẹ fàparó wa tó yẹ pé ọlọ́run bá náà ní kó wa yọ. Ọlọ́run bá dúpẹ́. Ẹ ṣeun.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó ta sì ṣe wọ́ owó tẹ̀ṣẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wá lé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà yìí sú nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: tèmi ààyìn náà ní ti máa dágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ ní máa dágbére pé mo fẹ́ yẹ̀ fàájẹ̀ mo sì lérò pé ti ń gbádùn gbogbo àwọn ìtàkùrọ̀sọ wá owó bá ṣe ń dúpẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ dáadíjọ sọ gbogbo àwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan tẹ́ ti ń gbọ́ látàárọ̀ náà mo rò bẹ́ẹ̀ ti jẹ ìgbádùn wọn ní ṣiṣẹ́ ń tẹ̀lé sẹ́mọ̀ pé ṣiṣẹ́ ń tẹ̀lé náà ní fáàgbọ́n mi rè kú mo tún ti ń ọ̀pulóòdù lára àwọn prógíráàmù wàkàtà àti lọ́ọ̀sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo pe àkọlé rẹ̀ ní let's legalize corruption nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra àgọ́ ètò náà ọlọ́ọ̀ bá ń gbọ́ ọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni ó pọ̀ ń bẹ̀ gan ni àwọn tó ti mọ̀ ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta mo pè ní part 1 part apá kìíní apá kejì apá kẹta ṣùgbọ́n full episode rẹ̀ part 1 part 2 part 3 lójú kan náà ilé tí mo ẹ̀sẹ̀ ń upload lórí sábà wa yìí bó bá ṣeé ṣe ń tún gé sí onímẹ́ta náà tí ó mọ̀ jẹ́ ìgbádùn yín ọ̀pọ̀rọ̀ mi ò yé yín sọ̀rọ̀ mi yé yín ẹ mọ̀ ń jẹ́ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀ let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we've all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́dé bí dájọ́ bàjẹ́ dé. Wọ́n ní ìfọ̀tọ́ sí ni máa ń pè lára àmọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri. Tẹ́lẹ̀ wọn ṣàánú wa. Ìyá yín ní ti máa jáde náà ní ààyín tí ń fi lọ mójútó èyí tí mò ń ọpúlóòdù lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé kò tí ì lásìkò bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wá lọ́wọ́ alálẹ́ ìyẹn sẹ́ mọ̀ pọ́rọ̀ mi ọjọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹsọ àtẹ́lẹsẹ abẹnàwọ̀ ẹni tó bá ní a mọ̀ bọ̀ láàní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan yóò rán arọ wọ̀ adé á fún bàbá jẹrọ ọmọdélé o ǹjẹ́ kí láyé ìgbín ṣe ẹyin tèmi ẹ̀rọ ọwọ́ náà láyé ìgbín ṣe o ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ ti ń gbọ́ wà yìí ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ wà ibiṣẹ́ tẹ ti ń gbọ́ wà ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fi ọlọ́run ọba sọ yín mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi pẹ̀lú ẹ̀yin títí dìgbà míì dátùn máa pàdé ààfin ilẹ̀ sínú ìbànújẹ́ àníbá yín nínú ìbànújẹ́ o ẹ fèmí náà sínú ìbànújẹ́ níbèmí náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ọ̀bì ọjọ́rọ̀ fóònù nọmbà tẹ́ lẹ pè mí sí ni 0706887-4274 ẹ lè fi bá mi chat lórí WhatsApp náà 0706887-4274 0706887-4274 ìpàdé wa mo ló di wọ bí ọjọ́rọ̀.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá n fa pọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ra ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ ẹ má ba wá fọ 15. Kẹ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fọ ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ́ńbọ bí àwọn erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba Òképè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ ní kọọkan.
1: Ọyá láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọyá ẹ̀gbọ́n ẹ jókòó ńbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọyá bó ló ṣe jẹ́ ọyá ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Sáàdì sábà bàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀gì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣí ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àdèlérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésán o. Mẹ́sẹ̀gì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bà tó pè mí ó ní ibo ni mo wà iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó ní ibo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí kí n lọ sí ókè kí òun máa bá mi ibi tí mo wà mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá lérán àbá ló pè mí pé kí n lọ sí POS ní pé ṣé POS wà lítò síbẹ̀ mo lọ sí POS ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò ti fún ènìyàn. Mo ti pè mo ti wọn ẹ̀pẹ̀ fún gidi gan ó ti yé yín ó lè níwọ̀n ẹ wà very careful later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ iye èèyàn tọ́fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tuntun ọlọ́run gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́ ọyá ẹ̀jẹ̀ wa gbé ohun oníjìbìtì náà ọyá láti ilé agbára ẹ tárí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ ẹjẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ ní ìsìn torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ̀ wà.
3: Mo wá sáàdì roundabout yẹn mò ń bọ̀ gbà yìí.
2: Sáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì ibú lẹ̀ wà ń bẹ̀.
3: Sáàdì ibú lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjì là ń bọ̀ sáàdì ibú lẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá débi roundabout yẹn ẹ dúró síbi ilé epo NFC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibú lẹ̀ wà.
3: No ẹ̀yin dúró síbi ilé epo NFC yẹn màá bá yín bẹ̀. POS wà.
2: POS ó wà ní roundabout lẹ́yìn àbí. Ẹgbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ìlú ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ ẹ bá mi confirm ẹjọ́ engineer ẹgbẹ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti phone lójú ẹ kẹ̀kẹ́ ẹ má kọ́ ti phone.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣé ẹ mọ̀ pé ó ti ní kọ́ mọ̀ kọ́ ti phone. Kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara àwọn gan ti wọn lò nìyẹn ọyá ẹlẹkejì ẹbá ń tarí rẹ sí tarí rẹ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹjọ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì oṣù 5,000 ta bá fẹ́ sẹ́ndì oṣù 5,000 ló máa gbà.
4: Pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló máa gbà.
2: Tọ́ bá fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
4: Ok tọ́ bá fẹ́ sẹ́ndì ẹ̀ síyàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbà délé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé network wà?
5: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni charges ẹ̀ báyẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok 35,000 kọ.
5: Ẹ̀yẹ 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok. Báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàká nọmba yẹn fún ẹ 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ fún alákọ̀ọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì 35,000 á kó 35,004 fún ẹ.
4: Okay.
2: APS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ ń gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù àwọn orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹ̀yin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́tọ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Òfin ni kó wá gbé fún ọ̀fẹ́. 1,514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣó máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣó máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mbó lẹ́yìn wà báyìí máa gbé yín wá sọ́dọ̀ ẹ̀ ní kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ níbà mi gba rìsíìtì yẹn máa bọ̀ a máa tó dé síbi ilé epo yẹn kẹ́ni bá mi gba rìsíìtì yẹn bọ̀ ni.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún máa sẹ́ndì ẹ̀ ni ẹ bá mi gbé
4: owó yẹn. Ara kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láì tí kò hùn.
0: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹ gbọ́ lágbọ́yé àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò mọ́bì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa là nílé jọsùn orí lójì ká o òrù hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní àmà sọ àwọn ìbóyán lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Ṣé ẹlẹ́ẹ̀bẹ́ gbọ́n ni. Ẹyin lápè dú fọ́nrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín ń bẹ̀, mo kí yín láti Germany, wàláì mo kí yín láti Finland náà, ǹgbàgbé yín o, ǹgbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú dédé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí a fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Àná táwọn náà fẹsẹ̀ sí, tí wọ́n fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní. Wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́, ó yíwọ́. Tell me who blend you. Sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ̀ kí mi bẹ́ẹ̀ náà gáàsì mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì lára wọn, lára wọn girlfriend wọn náà ni. Lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà látijọ́ ń kọ̀ ha kọ̀kàn mí látilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tọ́ wá wà yí, kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú. Nǹkan ó tún dojúrú o, bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o, kọ́lọ̀ ń yóò lójútùú ni o, yóò tún dojúrú sí o. Torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o. Kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtìmí ni o. Ní orogun fún pínpín o. Ìhà ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́ rìn lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Fọ́nkẹ́ ẹ̀yà alátìlẹyìn wa, jákè ìjádọ àgbáńlá ayé, bàbá Sàmínú ọmọdé pọ̀jọ́ Mẹ̀dúwà, bàbá mi Fatai Bandele ọmọ ìyá Aláàfin, United States of America là ń méjèèjì wà, Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́. Fatai Lamidi ọwọ́ Londo State. Madam Funmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ táàjọ́ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò lòmú ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé
1: àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó nígboro, àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀ ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ̀ ní rìnrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́ tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú, kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo plè fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé. Bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò lóbì tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì táàrí táàwí táàkọ̀ ha kọ̀kan mi pé kèé kúkú ṣe mí kèé kúkú ṣe mí kèé kúkú ṣe mí. Àwọn èbó kúkú ni owó tán jẹ àwọn ọ̀ràn bàbá bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ bá dé, wùrù rẹ̀ tiẹ̀ ti dé, ó ti wọ̀ lúbàì, èèmọ́ ti wọ̀ lúbàì. Tí mo tó fi pa òwe mi, tí mo ní pé ọmọ yóò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yóò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé. Ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebiyoyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí 100 application All Nigerian Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion méjì àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahim náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri, tẹ tó rí àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri, wọn ò fẹsẹ̀ ṣe mọ̀. Iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́. Àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni. Ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì lójoojúmọ́ ni. Àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. e ma je won so pa pa pa pin pin to fi dori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fin ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kan omo a ni foju sun kan omo ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: bí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtá ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí làá ṣe rìn o báyìí làá ṣe rìn o kò sí bá ṣe fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó o wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì gbẹ̀ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ lọmọ ṣẹ́ sósowó tẹ́ ń sòsólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń sòsólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni òní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jì pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wa wàhálà kò ní bèsù fẹ̀gbà tí ó fi mú yín lọ láti gbọ́dọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: ti. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ni
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni o nísìnyìí o ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo Sebi Baben Kokan.
2: Agbami ọgbọ́n náà ni ètò tí ẹ gbọ́ tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bàbá wa mọnimọni láyé ìjọ òun. Àwọn bàbá wa mọ̀ ẹ̀yàn mọ̀ ẹ̀yàn. Àwọn ni wọ́n máa tún sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà á ní bínú bá ń bí ọ yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. Àní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tẹ́ ẹ̀ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Sùúrù bàbá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. Àní bínú bá ń bí yín kẹ́ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
3: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ o.
2: Ní ayé ìwáṣẹ̀ ní ayé láíláí.
3: A ṣe ń bà wá jẹ́ oore láwa.
2: Ẹ jẹ́ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù ni ó tó.
0: Báwo
3: fi lè kó ọ̀la dá?
2: 9% ló wà lórí fóònù. Ní ayé ìwáṣẹ̀ ní ọjọ́ ní ayé láíláí kò gbá.

0: Nínú Ọ̀yọ́ àtibá Unity Forum.
1: Mo dúpẹ́ ẹ̀ka dára mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ mo dẹ̀ ṣe tá láti bí. Ope tí ó mú orin, ẹ sọ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ.
1: Bọ̀ wá bí.
0: Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. A ní fọjọ́ ọlọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà láfi ń jẹ́ àdàbí. Àlà àdàbò fọ́kànlé ilmò ní lógo tàwọn.
0: Háà, ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bó pò lọ ilé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú, ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Àròyé níṣẹ́ ẹ̀ bá ka igbe kíké bá ìkúkú níṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Àbí owó gbowó tó bá mi jẹ́ òun láti àdàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá tá ń yìí lò lóko ẹrú.
1: Ṣé àdúgbò tó bá mi jẹ́ òun láti àdàbí àdàbí tí mo bá sẹ́yìn o àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú oko ẹrú tó wà.

0: gbàgbé àpò ní ọ̀rọ̀ mi tí ló bá ń bí ẹ sọ́dọ̀ láwo. Bẹ́ẹ̀ sì mọ̀ pé ọ̀rẹ́ mi náà ló ti ṣètò tó sọ̀rọ̀ nípa bínú. Àní bínú ọmọ polówó wọn lẹ́sẹ̀ ńlẹ̀. Àti Sakí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá lòún ti wá sọ̀ láì lẹ́ẹ̀kan.
1: Ọ̀tá mi wá ń bínú wọn jẹ́ ń pè dé yìí.
0: Òjò Adégbèǹga Adéjàre ọmọ Òjò. Láti Sakí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àjòjé bá wọn rà sábàrí tẹrú tọmọ ní bá wọn rí gbó ológun.
1: Ẹ fi ń gbé bájẹ́ mi ká. Ìgbé ayíṣẹ́ mo ni ó pa á láàrú.
0: Ní bàbá tá à ń wí yìí lọ́ba Tòkó Ẹrúdé lẹ́yìn ogójì ọdún.
1: Àbá máa ló ń gbẹ̀yìn ọ̀rọ̀.
0: Nígbà tó wọlé tó dé tó wọnú ìlú, kàyéfì ló jẹ́ fún gbogbo ìlú.
1: Ó burú jẹjọ ọ̀ká.
0: Inú wọn dùn, wọn gbàlù, wọn gbàjó, inú wọn dùn. Wọ́n forin tìlù pàdé rẹ̀.
1: Dábòbò kọ̀máńdà
0: ọ̀dọ̀ ọba dé, ó sì wọnú ilé rẹ̀ lọ.

0: ẹyin tè ní sẹ́ nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé òfomi lára. Ọ sànra ó wẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún un pé bàbá ẹ jẹun. Ẹ jẹun. Ẹ jẹun. Kẹ́ ẹ wá fẹ̀yìn lélẹ̀ kẹ́ ẹ sùn díẹ̀. Ẹ má gbàgbé pé mo ti ní ó lé ní ogójì ọdún tí bàbá yìí lò ló pẹ rú.
1: Kò fọ́ ọjọ́ orí pin. Kò fọ́ ọjọ́ orí pin. Mo bí yín ṣe yẹ ló bá ta.
0: www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́wàgàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directory bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatech. LMERTCH Lumatech. Gàràgà lẹ́gbọ́ Ajisebi Ọ̀yọ́ Radio lórí gbogbo àwọn 100 application Lumatech. Àti tẹ́ ẹ bá lọ sórí wẹ́bsáìtì.

0: ọ̀rọ̀ ń gbè mí náà nínú ẹjẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́. Ní bàbá táwọn èèyàn lọ bá wẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Àmì ló ní ìyọrun.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tú síta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni tí.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: ọ̀rẹ́ tí. Lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn. Tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò dénú.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi.
1: Sọ́mọ alájà.
0: Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi.
1: Wọ́n
0: tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí tọ́ọ̀dọ̀ wọn kàn ní tọ́ san ogun tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó ní ó sì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù òun gbogbo ló ní. Ní bàbá bá fọ àdá ajá ríro àti ìbọn pẹ̀lú ọfọ̀ ogun. Ó lóun ọ̀pá ni o. Ìyàwó tòun. Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí. Ò ní bọ́.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ ìníjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé àpò mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ ìwọ́ wọlé tọ̀yàwó mi ìwọ́ ò ní lọ lẹ́yìn ọ́ jẹ́ ọlọ́.

0: sẹ́yìn wá sẹ́yìn bọ̀ gbogbo ìlú pé bíi bà wọ́n pélé bàbá yìí lórí.
1: Ìyẹ̀fọ́ ní kí ìyẹ̀jú.
0: Ní bá ń mú pé má mọ̀ yín, má mọ̀ ṣe bó ṣe tó, má mọ̀ ṣe báyìí. Ó ní sẹ́yìn náà rí ni ìyàwó mi ni ọkùnrin yìí wọlé tí ẹ̀rí tó sàn. Ẹ̀rí bó ṣe dé ni ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ́.
1: Ìdí
0: òye bàbá ni wípé.
1: Ẹbínú ṣe báyẹ ló kẹsì lóró.
0: Ó rán ọjọ́ kìíní àná tóun àti ìyàwó rẹ̀ sùn.
1: Má ṣe dá.
0: Kán tó lọ sí ojú ogun kán tó lò pọ̀ ẹrú. Ni ló ti di ọmọ tó ti di ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ́.
2: Ìbàjẹ́ ni.
0: Tóun wá rí nínú ilé, tóun rò bí ará àtàkàn ni kọ́mọ pọ́mọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló ṣe bọ̀, wọ́n ní Tinúbá ń bí yín ẹ̀sọ́dọ̀lá o. Bínú bá ń bí yín ẹ̀sọ́dọ̀lá. Tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra, tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ́rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rò. Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: Bí wọ́n pe kọ́ máa ń dàgé wa.
0: Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: Ẹ̀bẹ̀ mi sọ bá ọlọ́run.
0: O lè mọ̀ lè tún ṣe.
1: Bàlá rẹ̀.
0: Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: Ìtọ́rọ̀ mi.
0: Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe.
1: Ètò bá ṣe ló ṣe.
0: Ẹyin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: Ìṣe.
0: Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú, tó gbé yín nínú, tó gbé yín nínú.
1: Ìṣe.
0: Nígbà tẹ́ ẹ wá pamọ́ ara tẹ́ ẹ gbé mi.
1: Aláwù ta ló fẹ́.
0: Létà ẹ lè máa padà.
1: Kó má ṣe kan.
0: Dìtẹ́ẹ̀tì wípé.
1: Pẹ̀lú kó o bá.
0: Nǹkan tẹ́ yín rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: Má ṣe kan.
0: Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: Bàbá mi bàbá mi.
0: Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dì mú. Kọ̀bá ti yìnbọn lù. Kọ̀bá ti bẹ́ lórí, kọ̀bá ti sá ládàá.
1: Ọlọ́run máa tún mi.
0: Ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìnlọ. Mo kí ọ̀rẹ́ mi. Pàtàkì pàtàkì òjò ọmọ Adégbè Adégbèǹga Adéjàre ọmọ òjò láti ṣàkí ògùn ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: Ẹ̀yin fáǹsì mi.
0: Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ o. Pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí Baálé Fìlà. Èmi náà ni Lásà Arokò tí so lórí ọbẹ̀ nínú Àwòtángà.
1: Ogun lọ.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí náà sí lẹ́yìn ètò náà ni 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ̀sọ́dọ̀lá o. Àgbà tó ní sùúrù òun gbogbo ló ní. Ìbínú kan mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ṣíṣe torí ìgbésẹ̀ ló bù sẹ́. Èrò ọ̀tá ò dá, wọn ò fẹ́ ká jèrè iṣẹ́. Lọ́sẹ̀ tọ̀tà mi.
0: Ẹ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chat lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹni ìkìlò.
1: Ìgìlò sálíbànà.
0: MT N ni tàlákọ̀ọ́kọ́. Ìgìlò lẹ́lẹ́gbẹ́. Ní ìgbà bí kankan báyìí serious.
1: Wọ́n dàmú dàmú àlọ́.
0: Wọ́n ń pa àwọn ọmọ tẹ́ ń wò mí níta lẹ́rìn. www.ajisebiayoredi.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Ẹ̀yin mọ̀jì ó bàjẹ́ ìlú. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. A ní pẹ̀dínlágbára Ọlọ́run, a ní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Mo kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bùn wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń náwó ṣe wa. Brother Olúsọ Awosola Angelo láti ìlú Àbújá, tí wọ́n náwó ṣe wa níjọ ni Akin kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brother Adélé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ni ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtá Ìlàmídì láti ọ̀wọ̀ yẹn ní Òǹdó State. Àwọn náà máa ń náwó sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bùn wọn ní nǹkan. A kìí sì sú wọn kìí rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àáfáà Gúlò tí wọ́n ní A3 Multipurpose Center yẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe léwo, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. Àwùjọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtìbà.
1: Kọ́ máa ń wí náà ayẹ́.
0: won fi asiko yi ki omo oba mu idin oladigbo lu pelu gbogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo n se ika akoso oyo atiba unity forum alhaji abdurrahman green pastor baba osa efunlade lati ile ife Madam Kemi Adekanbi Madam Kemi Adekanbi ta jo wa nilu Oyo so pe ayinde
1: oya keep on singing you all like
2: God you know me I'm a pussy
0: baba wa waabu Gbolagade Dauda waabu Gbolagade Olorun je nzi ti gbe o ko won sira won
1: la o me ilale ula you don't know me I'm a pussy
0: Idunu gbogbo wa yo mo po si ni lojojumo o
1: ma po ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere to bi ko ni file mi ate yin se bugbe o se to kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati tin lo adeyinka olasukan mi le mi je papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la sa aroko ti so lori obe ninu awotan
1: kan
0: ti didi gba mi tin to ma pade tori nfe ko gun phone yin gan ti atun ti fe ku ki n to ma fi asiko yi so fun yin a nilo opolopo rin se o ori phone lati n se leyi a fe ni studio tawon yo ti ma wa tori opolo nbe nilu oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo si awari won jade sugba yin ke bi ti yin ke fi gbe wa laruge ka na ka fi ma tun gbe tawon elomin na laruge a nilo opolopo irinse fun studio a nilo computer a nilo mixer a nilo studio monitor a nilo microphone a nilo aga koda tun nilo boya shop kan ta mo lo eyi teyin ba le gbe nbe e dapo eran a lowo olorun ba ko ni deyin na da bukata yin e mo da wada kini yi o bi ogo wa da tin sapa ki lo oyo da oyo da ju be lo yo dun yo ma dan asiko so ba n dan si to nlo si toro oyo tin dun yan ga yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyinka olasukan mi le ni je papin ti gbogbo yin te ti mo si ba le fi la emi na ni lasaro ko ti so lori obe ninu awotan gan ran to a mo be tori obe ni be so atele se ati be na we ni ba ni amobo nikan la ni de ba nle to ba ku de kojo kan ri oran arowo ade fun baba jero mojele eje kin laye igbin se erowo laye igbin se ile oluwa ri gbona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin o ni gbona o tori pe tutu tutu bayi la aro de tutu tutu na la aro baba o fa yin le olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa titi digba mi lati ma pade ibade wa wo

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الصابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكي ني أدو لون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńláńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọlé apá dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Mahama kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sahábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Ànábì Mahama ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Sheikh Adam Abdullah Al-Aluri bàbá Kamaluddin Al-Adabi bàbá Yusuf Al-Arbaji Babawa Usman Al-Fulani Tana Babawa Agba Abdurrahim Ara Oyo Babawa Salman Alawi Alawai Babawa Agba Nisa Rumi Ofikari Ile Gbogbo Awon Eni Olorun Olúwa Mọ́sà Babawa Kiyesi Ile Won La Ilaha Illallah Awon Ti Won Role Fun Won Ti Won Dile Na Mu Ti Nkan Kan Ofin Yin Je Nbe Lati Jo Ti Won Ti Lo Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà Albarka la ilaha illallah Baba Mudirul Markaz Mawlaya Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri Alekun Sho Alekun Alafia Alekun Emi Gigun Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Baba Agba Mawlaya Sheikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn Alekun Duroti Alekun Jeja Alekun Anu Alekun Aranṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Wala Muhammad Rasulullah Baba Agba Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé Albarka la ilaha illallah Bá ṣe tọrọ fún wọn, iná àlátọrọ fún gbogbo àwọn àfáwa látòkìdílẹ̀, gbogbo àwọn ta ṣàǹfààní lọ́dọ̀ wọn, Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé, Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà. Gbogbo jẹ̀mọ́ Mùsùlùmí lọ́kùnrin, lóbìnrin, lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa, iná ni a kí pé, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Alkùránì tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni fọ́ìsì Alkùránì náà. Olúwa mọ́ ṣàjẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti dánlóòdù ẹ̀, ó wà ní Audiomack, Suratul Qalam. So ó wà níbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ ẹ́ sí Al-Mujib ní Audiomack, yóò gbé gbogbo àwọn Alkùránì tí wọ́n ti kà wá. Ẹ mọ́ bá dánlóòdù rẹ̀. Ọlọ́run mọ́ ṣàṣẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ohun tí ń dá lé lórí náà ni pé a mọ̀ dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ìsìláàmù. Kí ni Al-Qur'an wí? Kí là Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téèyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mí rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ní tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a mọ̀ dá sí tá a sì mọ̀ yà sí. K'Ọlọ́run má ṣáà mọ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣá ń lo ayé. Àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun ń lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkan náà àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ́ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lògbà, òun náà sọ báyìí, tá a mọ̀ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ̀ fi ìṣesí wọn, téèyàn ó fi mọ̀ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ̀ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Mùhámmà, sàlọ́làhù àlẹ́hì wàsẹ́lẹ̀m, Alkùránì ní kò sí nǹkan kan táwọ Ọlọ́run tí a dá sí, àbí tá a yọ kalẹ̀ nínú tí ó mọ̀ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ìròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú ẹ̀mí Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ ẹ̀mí Nẹ́bì náà, àtẹ̀yìn àlìúmọ̀ mi lásìkò tá a wà yìí. Nẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá, lẹ́yìn ìgbà tẹ́mi Nẹ́bì mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí a wá wá lọ, tá a wà bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kíọ́lá, gbígbé tó gbé Nẹ́bì Muhammad dìde, ní fátírà àgbà tá Nẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tá Nẹ́bì Isa lọ, Nẹ́bì wá dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. Ó ti ẹ̀wá jẹ́ mùsùlùmí, ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kan, nígbà tá Nẹ́bì dé, Lárúbáwá wọn mọ́ kọ, wọn mọ́ kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kọ̀ lọ ilé kéwú kan, kọ̀ lọ ilé ìwé kan, kọ̀ kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gbà Nẹ́bì Muhammad dìde, láti lè jẹ́ sí pé ká Nẹ́bì wá tún wọn ṣe. Àwọn ìwà bú sí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká Nẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tó tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kíọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì, ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣàfíl ummi yìí na rọ̀súlàm mínìhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde,
láàrin àwọn aláìkó mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ àléhìm gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà ọlọ́run kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀kíhìm ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tó bá ka fún wọn. Wáyùzẹ̀kíhìm ó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Gbẹ̀tẹ́sìkì yàtùl kùlùb ọkàn gẹ́gẹ́ bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ọ̀ bá fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wàl hikma ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ń kà àwọn ọmọ fòhú mu pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́ yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àmọ́ kí ni tọ́lọ́run wí láàrin yìí mọ̀fúhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀fúhùmù á ju mọ̀túkù lọ ẹlòmíì ọkàn mọ túkẹ́ ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ̀fúhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run láà wá gbà nẹ́bù muhammed jẹ agbẹ́dìde wáyọ alimhumul kitaba kó lè bá a mọ kọ́ wọn ní tíra wàl hikma àti ọgbọ́n. Wa in kanu min qablu la fi dalalin mubin alquran ni bo je je pe tele na awon darba tan wi oju ona nu to foju han ni won wa bolon se gba na muhammad denu sallallahu alaihi wasallam. So anabi yi komo ka looto àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọ́gbà wájú alukùránì. Anábì yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Anábì ni ana madinatul ilmi wa aliyyu babuha anabi ni emi muhammad emi ni ilu mima gbogbo omo patapata lo pe sara mi ben wa balaga e balara nabi ben wa mantiki e balara nabi ben wa falsafa e balara nabi gbogbo ran imo ini be lara nabi mama koda bo e gborin ni gbẹ́tò orin o ẹ̀bà lára nẹ́bì àrùdù ẹ̀bà lọ́dọ̀ nẹ́bì àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìníbẹ̀ lọ́dọ̀ anabi muhammad. Anabi wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ anabi wa ni wọn aliyu babuha anabi ni ali ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karamallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ìní sayyidna ali wa karamallahu wajhahu fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa
babun wahidun. Àfáàyìn tó bá ipá ìná Muhammad sallallahu alayhi wa sallam, òun ni ìlú ìmọ̀. Kò sí tàbí ṣùgbọ́n fún lùtàwí kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Táàsì mọ̀ pé Annabi Muhammad sallallahu alayhi wa sallam, òun náà lọ sọ fún wa pé èmi Annabi o, èmi ni ìlú mímọ̀, àmọ́ Ali òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn bá wá wọnú ilé, yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwamọ́sàbá bòkú kẹ Sayyid Na'alina, Karamallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo Karamallahu wajhahu fún Sayyid Na'ali, òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà Ìsìláàmù tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyid Na'ali ni lọ wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyid Na'ali ni ọwà, ni wọ́n fi mọ́ lo Karamallahu wajhahu. Kọ́lọ́mù mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní Al-Hikmatu Dawlatul Mu'min haysu wajada akhazaha. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n, nítorí sọnù mọ́ mùmìnì lọ́wọ́ ni. Àmọ́ bí tí mùmìnì bá ti rí kó ṣe kí ni kọ́ gírápù ẹ̀, kọ́ gírápù kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́, torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rù pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà mí, ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mùmìnì bá ti rí ọgbọ́n kó ṣe kí ni kọ́ gbà mú. Sayyidina Ali tí a wá ń sọ yìí, oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyidina Ali akunrin ni, a mọ̀ kọrin, a sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidina Ali ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní, tó sì dá mi lójú pé kò sí òun kálukú náà ṣe kí ni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀, ó ní Imanul Mari yu'rafu bi amanati Karamallahu wajhahu. Ó ní Imanul Mari yu'rafu bi amanati. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn, ta bá lọ́mọ nìyẹn nígbàgbọ́ pé eléyìí ṣé mùmìnì ni lóòótọ́, ṣé mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ímọ́ ní ara rẹ̀ bí àmọ́ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀, ẹni tí ìjàmbá àmọ́ náà, ẹni tí èṣe kí ni tí ìjàmbá àmọ́ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ò wá jàmbá rẹ̀. Sayyidina Ali ni a mọ̀ mọ́ látara àìjàmbá àmọ́ náà rẹ̀. Tọ́ bá ti lè mọ jàmbá àmọ́ náà, a jẹ́ pò nímọ́ nínú, ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́, ọ̀rẹ́rẹ́ náírà ni, 2020 náírà ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí o ní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ o, mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́. Ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàǹbá àmọ́ náà, toróówó olówó kìí sówó rẹ̀. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀, jẹ́nsáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kó epo sí yàn lọ́dọ̀. Ọ̀wá ń jẹ́nsáré tà náà, nígbà bá ta àròwó rẹ̀, àtò sáré rà mí. Wọ́n sì kò sí ọlọ́dọ̀ ni, ìwọ náà ń jàǹbá àmọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ́ jàǹbá àmọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ́ jàǹbá àmọ́ náà, ní téèyàn bá lágbára lè yín ṣe, bọ́ ọ bá ní kápá àti gbọ́ ọmọ wò, dẹ́ ọmọ padà fọ́lọ́mọ.
ń bẹ báyìí ni lóríṣiríṣi táà náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́nà. Ànábì sì ni láìmọ́nà límọ̀ láàmọ́nà tẹ́lẹ̀ o. Ànábì ni kò sí mọ́ ni kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnìkan ò lè sọ fún wa pé tó a lè fọkàn tóun tó o bá ti jẹ́ oúnjàmbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jóúnjà bí èèyàn èwò ní mọ́ ni. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́ ni ò ní mọ́ ṣe jàmbá ọmọlà kejì nínú àwọn tí Sayyid Ali tó sọnu tí kó wá náà mọ ro làákàsí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́ ni èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn bàjẹ́ díẹ̀díẹ̀ nu ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àhúkà mọ́nwá záàkà fi ṣẹ́dà. Sayyid Ali ní ọmọ ìyá rẹ ẹni tó lè pè lọ́mọ ìyá. Òun náà lẹni tó gbárùkù tí ọ́ nígbà tádánwò dé. Njọ́ t'Ọlọ́run má dánwò wá. Ànábì lẹ́ni ọba gbárùkù tí ọ́ òun náà ló lè pè ní ọmọ ìyá rẹ̀. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ. Pé kóun lójú kónú àdánwò mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ́nú àdánwò àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ́ pọ̀ ń bẹ́nú àdánwò ọwá tún fi ọ́nú àdánwò náà àkọ́lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kóònú àdánwò. Òun kọ́ ló tí ọ́nú àdánwò òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kóònú àdánwò mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nú àdánwò tó sì rí pé ó ní ìkápá rẹ̀. Kìí ṣe ẹni tó mọ̀ pé ò ní ìkápá rẹ̀ tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kìí ṣe kèrémí òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó ní ìkápá àti yọ kóònú àdánwò tí ọ̀wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó ṣe kóónú àdánwò tọ́lọ́run fóun ṣe àdánwò rí ibú lára rẹ tó fi kóónú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kóònú àdánwò tó mú ọ jáde kóònú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀ òun náà tún ni Ìzàhárùl gínà mínà ṣókòrè. Kẹ́yìn ọmọ fi oore hàn. Bọ́lọ́run bá sore fún yàn. Kẹ́yìn wá jáyé ọmọ pé Ọlọ́run sore fún mi. Ọ̀rọ̀ t'Ọlọ́run ṣe fún ọ. Ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ t'Ọlọ́run ṣe fún yàn. Ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ orin náà ni. Tálukùránì sì ní láìṣàkárùtùm làázì ìdánakùn. Àdùkùránì ní Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́. Làázì ìdánakùn má sì mọ ṣe àlékún fún yín. Àyẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ orin ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ gbé tó. Kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan ò yé wà. Ìwọ tó lówó tó ní kápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí Ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ ṣàfihàn oore t'Ọlọ́run ṣe fún ọ nù ni. Sayyid Ali sì ní
ìzààrù gínẹ́ mìíràn ṣókòrè. Kẹ́yàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá rọ̀ fún ìbẹnu péyàn dúpẹ́ náà. Nínú ẹ̀, òun náà ni adabul mar'i khairum min zabihi. Adabul mar'i khairum min zabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun. Sọ̀rọ̀ ẹni tóun òkè ti ń kó góòdì kí hun, olóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ayé ọ̀ṣọ́ayé ọ̀ṣọ́ayé kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ iná ni kó wá ń lé káàkiri sìn. Oníkálukú ń da owó sọ́nláìn kó lè mọ pọ̀ kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń da owó sórí afẹ́fẹ́ kọ́ sámọ pọ̀ kọ́ sámọ pọ̀. Àti kéwú nira kówó ọ̀fẹ́ kéwú mọ́ àti kàwé nira wọ́n ń pè bí òwúlò mọ́. Àti kọ́ṣẹ́ tún di wàhálà. Sẹ́yìn náà rí sí ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀ òun náà ni àdá òde ìní mínà dìín. Àdá òde ìní mínà dìín. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ́wà. Ìwọ́ tó jẹ̀yàn ń gbèsè. O sì lẹ́mí àti sán. Ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tá nábì sì ní ẹni ó bá jẹ gbèsè tó bá lẹ́mí àti sán ọlọ́run ó sì bá sán. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti sán ọlọ́run ò ní bọ́ sán. Wọ́n sì ní alwaadu deynum. Sallallahu alayhi wa sallam. Pé gbèsè àdéhùn báyìí gbèsè ni tó o bá ti ṣàdéhùn ń ṣe nǹkan.

kọ́ wọn, àwọn ará ilé rẹ̀, Sayyidina Ali ní kọ́ wọn, èyí tó lè rán lè ké ó rán, èyí tó lè pé lè wèlò lè rán rán, èyí tó lè fi sẹ́nu kọ́sẹ́ fi bẹ́ẹ̀ torí pé kí ni yàǹfà ọ̀hún. Yọ́ mọ̀ ṣe wọ́n láǹfààní, àwọn Yorùbá ní ọmọ tá kọ́ ní gbé létà kọ́tà, ó torí pé lówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà. Ọ̀rá sọ fún wọn, ragbá fún wọn, níjọ́ tó bá kò láyé, ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yìn ọba sì ti kọ́, níjọ́ ọba ti kò láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á. Wọ́n tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì Ọlọ́run tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ní lá àn yọ àdébà rọ́jò lò wálẹ̀dàwó khairun lahu an yatasaddaqa bi sa'in sallallahu alayhi wa sallam. Annabi ni komo niyan kan koko omo re o ba ri pe we na ni lo le ran to ba ran o ba ri pe kewu na ni ino ba mo ni to ba ri pe nu ko se na ni annabi ni ki omo niyan kan wa se ba n fomo re o lóore fún ojú kó ṣe sàárà pẹ̀lú múdù jéró lọ. Kọ́mọ ṣe sàárà, òun ṣe sàárà láìkọ́ ọmọ. Owó tọ́ yẹ kó fi tọ́mọ òfin ṣàfihàn. Owó tọ́ yẹ kó fi rán ọmọ léèwé, fàájìlẹ̀ ń fowó ṣe. Ànábì ní kọ́mọ ènìyàn kan kọ́ ọmọ rẹ̀. Ó lóore fún ju kó ṣe sàárà kó tọrẹ pẹ̀lú múdù jéró lọ àbí nǹkan tó bá lè fi tọrẹ. Tá a sì rí nínú Al-Qur'ani nínú àwọn ànábì Ọlọ́run tọ́já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Bàbá mélòó ní ṣe wà sí fọ́mọ wọn nísìn? Gbètò béèyàn ṣe máa ń ṣe ni o, béèyàn ṣe máa bọ́ lọ́n lónìí o, èèyàn máa kírun ni o, èèyàn hùwà bàjẹ́ o, èèyàn máa ṣe dáadáa ni o. Kánrin ti jẹ sọ́fìn, wọn káwọn ọmọ mọ́. Òun kálukú náà ṣáà ń lò gbéṣẹ́ ayé òun lọ bó ṣe wù wọ́n náà ni. Ànábì Lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀. Ó pè wọ́n jó gbogbo ètò ọ̀yá mọ tẹ́tí ọgbọ́. Al-Qur'ani ni wà ìskọ́lá lukumanu libnihi wà ó wà yà ìzùhù yà abúná yà látò ṣíríkì bílà iná ṣíríkà lazulmọ̀nà azim. Al-Qur'ani ni gbàtà nábi lukumanu tí ń sọ fún ọmọ rẹ̀. Wọ́n wà yàrin ìzùhù tí ń ṣe wà sí fún, ń ṣe ìsítí fún. Yà bú náà yà, ó nírè ọmọ mi ò. Látò ṣíríkì bílà, mọ́ ṣẹ̀bọ̀ pẹ̀lú Ọlọ́run. Ṣé bí bàbá tó bá rọ́mọ ni ó ṣe wà sí fún? Kán rí ọmọ náà ti sáko lábẹ́ bàbá ní ayé lónìí. Ọmọ mi ò gbélé mọ́. Klọ́ọ̀bù ni. Ngbọ́ ọmọ obìnrin bá ń lọ klọ́ọ̀bù mọ́júmọ́ tí sì ń bẹ lábẹ́ òbí rẹ̀. Ngbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tẹ́ sì ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí léèwé kò sí lẹ́nu kọ́sẹ́ klọ́ọ̀bù ni. Sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wà sí fún. Òun kálukú ọ̀yà sọ́mọ mọ́. Ọmọ fẹ́ ṣàfihàn àwọn òbí ó sì mọ̀. Gbètò afiayé tọmọ ifẹ ṣe yìí o, ọ̀la àwọn lọ fẹ bàjẹ́ torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la. Ànábì Lukman ìwà ń sọ fọ́mọ rẹ̀ wípé
yabu ne

Ìlà ìrí ọmọ mi ò látú ṣíríkì bí ìlà mọ́ sí ẹbọ pẹ̀lú ọlọ́run iná ṣíríkà làzúlùmọ̀n àzìm torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ní kéyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbòsí tó ṣe kíni àbòsí tó tóbi jù ní ànábì lukumanu ń kí ọmọ rẹ̀ ń lọ nípa ọlọ́run gbé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní ọlọ́run kẹ́rin èèyàn láyé nísìn wọn fọlọ́run mọ ọmọ mọ́ ohun kálukú ń tọ́mọ torí páwọn fẹ́ gèrè rẹ̀ ni wọn tọ́ ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́ béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́ èrè tó rò pọ̀ jẹun o lè mọ́ jẹ́ èèyàn tọ́ ọmọ nílànà tàlùkùránì ní ti súnà mọ́mọ́ ilẹ̀ yóò fi jèrè ọmọ gẹ́gẹ́ bá nẹ́bí lukumanu bí ṣe ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ ó ní yábùnẹ́yà ákímí ṣọláàtà wàmúrbíl máàrúf wọ́n hánil múnkárí wọ́sbìrì aláàmáà sọ́ọ̀bàkà iná dáàlìkà mina azmil umur ìrí ọmọ mi ò bọ́ ọ̀bá ti ṣẹbọ pẹ̀lú òun ọ̀ṣẹbọ pẹ̀lú òun mọ̀ wá kírun sì mọ́ paṣẹ dáadáa kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀ láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù kánrin ò ṣe sùúrù mọ́ ohun kálukú náà ṣe kíni ohun kálukú ń kánjú bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrà rẹ lọ ọ fẹ́ gé kádàrà rẹ léègé ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run kọ́ lélẹ̀ kí kánjú rẹ tó kánjú yín lélẹ̀ kí a mọ kíyèsí ká mọ wòye sí gbẹ́tò ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀ kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwu ni ńlọrọrùn ni kọ́ ẹ̀kọ́ ìwé lọ́rọrùn ni kọ́ iṣẹ́ ọwọ́ lọ́rọrùn ni kọ́ nínú àwọn ọ̀rọ̀ sayyidna ali bákẹ́nẹ́ ó ní hasin ilal musihi tasud ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ ti ń ṣàbúrú fún ọ tasud ọ gbáwájú rẹ̀ ó ṣe kíni ọkàn mọ bára rẹ wájú ni aburú ọwọ rẹ náà ni ó padà kó barun pa ò ní ó kó ìparun bá yẹn mọ ṣe dáadáa sẹyìn tí ń ṣaburú kò ní wọ ọmọ débi tó dé kéèyàn mọ ṣe dáadáa sẹyìn tí ń ṣaburú sí yẹn èèyàn mọ gba iwájú rẹ ni gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tá a mọ wòye sí gbẹ́tò láyé lónìí báwa náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà ó sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni ìhùwánà azazamẹ́n jáwọ́ sí solihun yóò. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀ ṣe kí ni kò rántí ẹ̀ mọ́. Wọ́n kálukú ọ̀ yà sí ìgbésí ayé rẹ̀ mọ́. Tẹni ẹlẹ́ni ní ṣe kí ni ní yà sí. Béèyàn báyìí ti mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ òun, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

0: kiri.
1: Nínú ẹ̀, òun náà tún ni istira atun náà sí filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́bi kí èèyàn máa jákẹ́. Wọ́n máa ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókò bàbá sásùn. Ìwọ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọfẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọfẹ́ lọ mọ́ká nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn máa jákàn, má máa ran kàn níbi nǹkan. Gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kítọ̀ ń kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀, èyàn ó ṣe kí ni, èyàn ó hanra.

Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Òun náà ni ìmọ̀ fi lé kókó. Àwọn lé kókó kí èèyàn mọ̀ fi pamọ́ ní bẹ́nu ìjọ ọmọlúàbí. Ìtí bá ń ṣe èèyàn, bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni. Ọwá ń gbé e mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀. Kì í ṣẹ̀dá kan ń bẹnu pé èèyàn ní ìjọ ọmọlúàbí. Ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kì í ṣe èèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí. Torí Ọlọ́run ọba ní kí ọlá. Ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi Ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì. Òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O ò rojú ọ̀mí fẹ́mi Ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Sayyidina Ali ni ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Inú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni. Ni ọwà abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run mọ́ ṣàjẹ́ kí ó ṣe wá ní àǹfààní. Kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò. Ká sì bá nínú òṣùwọ̀n.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu ooru. Ọba títí bá ń ṣe látàánú mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ náà ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ sà jẹ́ kí ó jù bẹ́ẹ̀.
1: Iná àbàbà nàárí.
2: Wákìnà àtàbà
0: nàárí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ ti ń gbọ́ wa. Kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì mọ̀ bá.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sí sílẹ̀, Olúwa ran gbogbo.

Àwa ti ń lọ fún ètò tòní oníranṣẹ́, ọlọ́bẹ̀ náà ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo ẹni náà ni a kí. Ọlọ́run ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Ó ń tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas. Wọn ní fi wá ṣàwátì, àwa náà fi ẹ̀yin náà ṣe àwátì. Má ṣàlámù.

ẹni tó ṣe ọ́ lóore tí àwọn òbí rẹ ò lè ṣe o tí ẹni tó fún ọ ní ẹ̀mí tó fi wà láàyè.

0: Ọlọ́run wà láì kò síṣẹ́ tí ò lè la ni o. Ai mo ayé àwọn tán ta worobo, tán ta worobo, tán ti dibẹ̀ dọlọ́lá dọlọ́lọ̀ dọlọ́rọ̀. Ẹnu mi àgò, wọ́n ti dibẹ̀ dọlọ́lá dọlọ́rọ̀.
1: Olúwa wọ̀ lálá ìlà ìlàlá.
0: Bí Ọlọ́run bá fẹ́ sàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti sàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo oòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

ba se nso pe COVID-19 se gbagbe awon odun kan seyin to je pe awon agbe onje bi kan gbin ege ko mota owo ti o ni towo tan na soko ni won ma nri ngba na ewo iru sele to sele ni asiko COVID-19 ewo gbogbo asiko lockdown awon olonje nikan na nlowo lo daada o gbogbo awon eyan yoku ni won ari bi se lo atofa awon ise ijoba te to ngba salary mo mo ore mi kan tin gbe ni ilu Eko to je pe lin ati Oyo la tin fo nje ranse si Eko ni sin gbe ye ye pe o sise o sise o sugba ko ri bi se lo lasiko lockdown awa le de bi pe awon baba ati mama na fo nje ranse lati Oyo Olorun saanu awa Oyo state ti po pelu governor to lo nbo wa Olorun ba mo meme si tin aluko la ba mo ti Fulani npe ni bu e ope lope GSM lara awa Oyo state ẹyin tẹ wà nílé òkèrè ẹ bá àwọn èbó sisi lọ́dọ̀ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọ́dọ̀ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba àwọn ò ní rú kanlẹ̀ wọ́n kàn gbé pọ́lísì jákujàku kan dé ni wọ́n

0: ilẹ̀ Yorùbá tó máa ní ọmọlẹ́ nìkan la yóò gbà. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì tí yàásín wà láìtàlá Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún ń gbọ́. Ògún rèé ojúbọ rẹ̀ rí o.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ. Wákàtí yìí tún lọ.
0: Ẹyin tèmi, ìgbà wo la bẹ̀rẹ̀ àárọ̀ yìí ná? Ìgbà wo la jí sáyé làárọ̀ yìí ná? Tá a lọ, mọ́tẹ́lásí láfẹ̀ jùmọ́. Aago mọ́kànlá ló tó ti kù sẹ́jú méje lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o. Mọ́kànlá àárọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù sẹ́jú méje. Wà láì ẹ mọ dúró wo kò ṣe dúró wo bó ṣe ń lọ ni ká ẹ máa fún ní close marking. Ọlọ́run ìní tó ti ń lọ nìyẹn o. Ìní tó ń lo odò ọ̀fẹ́.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí àlànà báyìí wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá tí ń dẹrù bò sí ẹ ṣe ń o mo dúpẹ́ o àì náà ní tán o yín ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnú lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ní ọ̀yọ́ empire náà ní kódà àti Edo Ogun state ọ̀yọ́ náà ní gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi. Gbàgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yan.
1: Mo ka
0: inú mo ka bíbélì kan ní alẹ́ àdúrà.

ẹsẹ̀ kejì tó ń sọ wípé I will bless the work of your hands. Ń sì ṣe ìbùkún, ń sì fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ rẹ. I will bless the work of your hands. Deuteronomy 2:7. I will bless the work of your hands. Ń fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ rẹ. Àdúrà ń gbà ó, bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀. Àdúrà ń gbà ó, wà láì. Àdúrà ń gbà ó, àdúrà ń gbà ó, wà láì. Àdúrà ń bẹ, àdúrà ń gbà ó. Ẹyin, àwọn èèyàn sì ń bẹ. Tọ́lọ̀ máa ń gba àdúrà lẹ́nu wọn. Ṣùgbọ́n ẹ mọ̀ ìyá ọ̀lẹ ti àdúrà lọ́rùn. Ẹyin àdúrà gbígbà yín pẹ̀lú ààwẹ̀ gbígbà yín. Àdúrà gbígbà yín pẹ̀lú ààwẹ̀ gbígbà yín. Tẹ́ ẹ bá máa ṣiṣẹ́ kan tọ̀ lẹ́yìn, tẹ́ ẹ máa offer any skills, tẹ́ ẹ máa ta product kankan, ẹ máa offer any services, ẹ ní talent kankan, ẹ ní ìmọ̀ kankan, ẹ tún ní iṣẹ́.

0: àánú a sì sẹ́mi tí ń bá rí àwọn kan Monday sọ́ọ̀sì ni wọn ní lọ ibiṣẹ́ Tuesday orí òkè ni wọn nígbà ibiṣẹ́ kankan lọ Wednesday ẹ̀tùn bá wọn lórí òkè Thursday ẹ̀tùn bá wọn lórí òkè Jímọ̀ ẹ̀bà wọn lórí òkè orí òkè orí òkè orí òkè orí òkè sáásá lójoojúmọ́ ẹ̀dúró náà sẹ́ mọ́ ọ̀kẹ́ ọlọ́run ni ó ń gbàdúrà fún iṣẹ́ ó ń gbàdúrà kó lówó lọ́wọ́ ò gba ibiṣẹ́ lọ ojoojúmọ́ orí òkè ń bẹ nínú àdíìsì tá a rí kà pé níjọ́ kan ànábì muhammad sallallahu alaihi wasallam nígbà àwọn kírun àṣùbà tán láàárọ̀ ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí òun lọ ń bò tún di ọwọ́ pé òórùn kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì lọ́bọ́ tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni ó tún lọ ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta lọ́bá tún bá wọn lórí ẹni lórí àdúrà ọlọ́run wá fún àlówó ọlọ́run wá fún àlówó ọlọ́run wá fún àníṣẹ́ ọlọ́run wá fún àlówó yà lọ yà lọ yà kàrí yà lọ yà sàlám yà lọ yà lọ yà rasak yà sàlám yà rasak yà sàlám yà rasak yà latif yà latif. bó ṣe yọ kòbó kú lọ yọ kòbó kò sí wọn. Abẹ́rẹ́ àlele ẹgbẹ́bí sẹ́yìn lọ ẹ̀yìn ọ̀dẹ yìí ẹgbẹ́bí sẹ́yìn lọ ẹ̀yìn ọ̀lẹ́ àfàjọ yìí.
1: Ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Irú wọn ni wọ́n máa jẹ́ káwọn èèyàn lérò pàdùn ẹ̀ gbà nígbà tẹ́ ń gbàdúrà tẹ́ ẹ̀ gbà bí iṣẹ́ lọ. Níbo ni gbígbà àdó ti débọ̀ síbi tó ti ń jókòó tó ń sọ lẹ́nu. Kẹ́mi mọ̀mọ́ wá ṣètò lójoojúmọ́ báwo ni àwọn bàbá wa nílùú Èbó wọ́n ṣe gbóhùn mi tí wọ́n fi ràn á lọ pé nǹkan táwọn ọmọ yìí tó ní ìdí rẹ̀ ẹja kún lọ́wọ́ níbi tí ń ṣe. Bọ́ọ̀ ni bàbá sọ ni sọ ní Sussex ó sì fún mi lówó dátà lánàá. Kí n mọ̀mọ́ wá kí n mọ̀mọ́ gbìyànjú mo fi ọlọ́run bá ṣe láwọn àná ìjẹta ìjẹrin tí n bá ti ra glow card wọn ò wá bùn mí ní dátà 40 megabyte tí n bá ti ra glow card múrí márùn wọn ò bùn mí ní 40 megabyte bí mo ṣe ń ṣe é nu tí mo ń ṣe tí mo fi ń tẹ̀lé rẹ̀ jọ tí mo fi ń wá ó tó di pé bàbá bùn mí lówó dátà lánàá. Kí n wá máa jókòó kí n máa ṣàdúrà lásán ṣé sọ̀ní Sussex tí wọ́n kàn gbọ́ wọ́n kàn wò pé mo fẹ́ gbọ́ ẹnìkan lówó wọ́n bá jowó sórí afẹ́fẹ́ ìyún ni ọba dọ́dọ̀ mi. Bóòlàdó ṣe gbà kí n jókòó sínú mọ́ṣáláṣí lásán ọdún yìí tó ti ń lọ ẹ yára yín brain ẹ máa lo ọpọlọ àdúrà ń gbà àdúrà ń gbà àdúrà ń gbà àdúrà ń gbà àwa ni ká fúnra wà ní brain ká mọ bí a ṣe é sísọ tọ àdúrà lẹyìn tá a ṣe é ṣiṣẹ tọ àdúrà lẹyìn tá àdúrà fi máa ń gbà a ní ẹ má wòóràn ọdún yìí ló tó ti ń lọ yìí oṣù yìí tó ti fẹ́ parí.

0: nìkan la yóò gbà ó. Ibi gbogbo lọ gba lágbára. Ibi gbogbo lọ gba àwọn oníyànjú. Ibi gbogbo lọ gba àwọn oníyànjú. Àná tún ti lọ. Ẹ tún já gbìyànjú lè ní o. Àmọ́jọ́ tá dúà sáré tí tá bá gbígbà dúà pàdé o. A mọ sàdúà, a mọ ṣiṣẹ́ ni o. A mọ ṣiṣẹ́ tọ àdúà lẹ́yìn ni.
1: Ìṣòyìnbó ní ọ̀rọ̀ mi lọ́wọ́ pa lọ́hùn bá ìràwọ̀ lọ́wọ́.
0: Káwọn èèyàn tiẹ̀ tó lè ràn ọ́ lọ́wọ́, they must see something in you. They must see a value in you. What value are you offering this year? Value wo lo fe ma offer pa won yan ni year yi? Services wo lo n gbiyanju ko fe ma offer ni year yi? Opportunity come online o. Opportunity come online o. Oyinbo ti saye dero.
1: Gbogbo ẹni tí ó ràn mí lọ́wọ́ kọ́ ló ń bá mi rẹ̀ wá.
0: Oyinbo ti saye dero. Ẹyin kò ṣe dúró wò bó ṣe ń lọ ni ká ẹ máa tẹ̀lé. Ẹ má wòran o. Ẹ dàkùn mọ́ ń bọ̀.

Tẹ̀sù bá gbé mi náà 2022 ìjọsà wíyà tún tàkì kí n bàyí dọ́tí tìjà ní àlọ́ńpẹ́ tọkùnrin tóbìnrin tó ní lẹ́tà lẹ́jọ́ síbi àdúrà alẹ́ òru abiyí láì látòlẹ́kọ́rì night of majesty wa tí yóò wáyé ní ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún 2022 ìyẹn the 30th of April 2022 ní dédé agogo mẹ́wàá alẹ́ ni ètò àdúrà òru abiyí náà yóò bẹ̀rẹ̀ títí di àfẹ̀mọ́júmọ́ kedere.

0: gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ nílé lóko pẹ̀lẹ́ yìí odidi àti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀.

0: ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni kó sì ti a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gbà alá.

0: Ọyìn. Ṣé gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù àmìrùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpele ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpele ẹ̀sán, àdìpele ẹ̀sán, àdìpele ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yẹ ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ohun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹpá mọ́ ká tẹpẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálọ́kùn kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ ń gbẹ mí ẹ̀fún mi lómi. Ọyìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo oore tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpele ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún ọ. Yóò sàn án lẹ̀sán dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ọyìn ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún kan.
1: Kọ́ni káàkiri ṣàmùsùn.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa, ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísè lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní kọ́ máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀léra wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ ń gbẹ́mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà ẹni bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ a ṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Tá sì lọ bẹ̀ yàn wò. Táwo sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Àyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí gbọ́lára tó fi ṣe jogo.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí
2: ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ ń gbẹ́mí ẹ̀fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin, ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbólẹ̀ àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe síbò mi. Ọlọ́run ó ń sàn ní omi. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́mọ̀ bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà àwa náà yí pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni tá a ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn àárán gba ni.
1: Orí kan tó sun wọn tó rán gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
1: Ìtàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State. Mádàm fún mi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndún. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti. Ara Ásírò Amadu Adéníyì Àfà Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
0: Afọlábínú Rodin ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ásírò ọmọ Adéníran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Àrómisálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A túbọ̀ adúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bábá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàfin. Bàbá mi ṣàmínú ọmọ adẹ́pọ̀jù lamẹ́ríkà $1,000. Adéyinka lamẹ́ríkà ṣàmínú ọmọ adẹ́pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rú òjòkó agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́ wọn. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àtìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sani ẹ̀mú mú lọ mi bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi ò bàbá tanísẹ̀gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi bàbá tanísẹ̀gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ Ojúra bẹ̀sà Èké òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn èèyàn nígbà sáka àti wọ ọkọ̀. Kílẹ̀ lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ Ojúra bẹ̀sà Èké òṣojú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dún gbomúgbodò mù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adẹ́pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọ́lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi ìjá tí ń tó kó lówó kó kí wọ̀ fó fọgbà álẹ̀. Láti kò lè bá àdìjà kó lè bá dákan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: lókè lókè lẹ́mọ wa ó tórókè lókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ wa ẹ̀ ní jábọ́ láíláí ẹ̀ ní jáwálẹ̀ ẹ̀ ní rúgbọ́n àtìmọ́ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín. Adéyínká Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà ọlọ́nìkẹ́ Gravy Designer ló ti ìmẹ̀jì Abdulrahman Abdulbasir ti Gravy Designer. Best icon furniture àwọn èèyàn ti àná. Plenty fashion home lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa ń bí. Àwọn aránsọ wọn gbẹ́sọ̀ fún ni á dáa bí. Bí ìfáwọn ìbóná gbẹ ọ̀rọ̀ mi ò yẹ yín gbogbo àwọn aṣọ tá a máa ń wọ àwọn àná máa ń bá wa ràn. Ṣáró tẹ̀ bá fẹ́ pé Plenty fashion home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 àyídà àti àánú àsókè ọ̀rọ̀ mi ò yé yín wáyé mò ń bọ̀ ọ̀nà ẹ jẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹ jẹ́ àgbà báyìí ká tún gba ọ̀nà bí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín, aya ẹ já tún rojọ́ díẹ̀ sí.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí babẹni kọọkan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájíṣebí Ọ̀yọ́ online radio.
3: Ní ọ̀làjà yóò jẹ́ fún gbogbo yín o, gẹ́gẹ́ bí mo ṣe ti ń ṣe é bọ̀ nínú àdúrà mi. Ọṣẹ́ ayọ̀ ọ̀lọ̀ṣẹ̀ yóò jẹ́ ẹ̀ ní gbòòrò ìbànújẹ́ ẹ̀ ní gbòkè ìbànújẹ́ o. Ẹ sì ní gbàdí mẹ́yìn wọlé ẹ̀yà ọmọ mi nílé lóko pẹ̀lẹ́yìn odi. Ẹ wá mọ̀ bó ẹrù tábí amọ̀ èyí tú òun ò nídìí fún yín o. Ó ní ilé ẹrù dábí amọ̀ èyí tú o. Ẹrù búkú ní ẹrù tí ò dá ni wọn nídìí fún yín o. Ẹ ní gbúrò ìbànújẹ́ ẹ ní sàn fún ẹ̀rín jẹ̀kúrò. Ẹyin ọmọ mi kẹ́ ẹ rí yín iwájú mi níjẹ́ òní tí eyín ìdọ́bẹ́ yọ ẹgbẹ́ tó yọ ọyẹ eyín. Gbẹ̀yìnká ló gbé mi lọ sí ọmi sítù tí wọ́n ti bá mi fi ṣúpá góòlù lẹ. Eyín ò mọ bí èrìjì padà tí ò fi jábọ́ lẹ̀sán. Àwọn dókítà wá sọ pé gbẹtúgbẹtú àti àwọn àfọ̀ṣẹ tí mo máa ń lò lọ́bẹ̀ ká mi ní gbogbo eyín náà kí tún ṣe pé mo dàgbà lọ bá náà bí ọmọdún. Fisiti sẹ́wọ̀n péré náà ni mi ò ní ìyẹ́jẹ́ àgbàlagbà kan lọ títí. Ẹ wá ní gbogbo àwọn ìpè àbọ̀ṣẹ kankan tí mo máa ń bí ìbanu lọ́fẹ́ kámi léyìn iwájú tán. Tí bá dé Yinka àjàjẹ́ lásán gan mi wọ́n ló mú mi lọ bí wọ́n ti fi sọ́lé téèpù ṣúpá góòlù àti gọ́ọ̀mù náà fi bá mi lẹ̀ papọ̀ mérí ìjì. Ẹ rèé yín gangan yọ kan tó ṣẹ́kù níwájú wọ́n lẹ̀ mọ́lẹ̀ ni òjò ti rí bọ́lẹ̀. Eyín náà ni mo wá ń fi ẹni mo lọ́yọ́ ti yé eyín tí mo fi ń ṣàdúrà fún yín. Ní ọ̀sẹ̀ yìí o, ọ̀sẹ̀ tá a wà ní ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ́ fún yín o, ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fún yín o. Gbogbo orí kọ́ngbẹ́kọ́ngbẹ́ tẹ̀ tí ń retí ní ó wọlé wá bá yín. Ìtẹ̀mí yín kọ̀ lábúrò erédù àtẹ̀dá àtẹ̀dá yọ̀bá lè jìnà àti yín o. Nítorí pé ọmọdé ni àgbà ni ló bá pọlọ́ṣẹ ńlẹ̀ kọ́ṣẹ̀kọ́ṣẹ̀ ni mà ń wí torí kọ́ṣẹ̀kọ́ṣẹ̀ tì lákọ̀ṣẹ́ ìràwé ìdájọ́ ẹlẹ̀.

ọsẹ tura ọsẹ dunnu ni ọsẹ yọ jẹ osu yi na osu tura osu dunnu ọdun yi osu ọdun dunnu ọdun tura ọdun dẹra ni o jẹ fun emi pẹlu ẹyin papaju lawọn ololugbe ẹyin yanyan latoke doke lati bi to ti bẹrẹ debi to de duro debi ti tun lọ pẹlu awọn tan ranṣẹ ranṣẹ mi yi lọwọ tan ajise bi ọyọ lọwọ gẹgẹ bi baba ajadi eyin goro itu baba atan láìsí abézò pẹlẹ baba ajadi eyin goro.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàbẹ̀ jùmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Ẹ máa gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa, àwa náà gbádùn yín o, torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè sí àwa o.
2: Wọ̀n ní àmàlùwàkí.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀hún. Níbẹ̀hún ìbẹ̀hún bọ́sọ́lédè Ọ̀yọ́ láti bẹ̀hún. Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhà àyín tá a náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe. Ọlá Ọlọ́run ọlá ayín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzọ́jú láwà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdú Ọlọ́run Wahidu.
1: Torí pé mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa tún gbogbo nǹkan náà ni mo ti ní tán yányán ní nǹkan kankan
2: báyìí. Ẹ̀jẹ̀
1: tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lu. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgà láwọ.
2: Gbogbo
1: ẹ̀ lọ́wà ní ààyè. Combination of all the religions lọ́wà lọ́dọ̀ mi. Dángbénú.

0: tí mi kọ́lé.
1: Ayé tún gbọ́ ọ̀rọ̀ sáàmù sáàmù kẹta tí mo kà fún yín, tí mo fi ń sùúrù fún yín láàárọ̀ yìí. Ní ó ní Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọpọ́lọpọ̀ ni ó ń sọ ní ti tèmi pé Ọlọ́run kò ní gbàálà, ṣùgbọ́n irọ́ ni o, Ọlọ́run ó gba ẹ̀mí àtẹ̀yìn la. Ṣùgbọ́n ìwọ ni àṣà mi, ìwọ ni àṣà yìí mi ká. Olúwa, ìwọ fi ògo fún mi, ìwọ sì ń gbé orí mi sí òkè. Olúwa, ni mo kígbe sókè pé, ni mo kígbe sókè sí, ó sì dá mi lóhùn láti orí òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì tún padà jí. Nítorí Olúwa ni ó ń gbé mi ró. Báwa náà ṣe sùn látàlẹ́ àná, tá a tún jí sáyé làárọ̀ yìí. Olúwa ló ń gbé wa àárọ̀ torí gbọ́n bẹ pẹ̀lú wa ni o. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọ́gbà yí mi ká. Ẹyin náà, ẹ má bẹ̀rù, ẹ má fíẹ̀, ẹ má pẹ̀rù, ẹ má gbẹ̀rù, ẹ má bẹ̀rù rárá o. Ẹ má bẹ̀rù. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọ́gbà yí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, lu gbogbo àwọn ọ̀tá mi ní àgbọ̀n. Ọlọ́run bá wa lù wọ́n lágbá, wa lù wọ́n lágbọ̀n, kágbọ̀n wọn ọmọ jò, kágbọ̀n wọn ọmọ jò, kán dajere, kán dajere. Ọlọ́run bá wa lù wọ́n lágbọ̀n. Kí o sì ká eyín àwọn èèyàn búburú, kí eyín wọn kán mọ̀ lè bi háàmù wa o, kán mọ̀ lè bi dojú ìjà kọ wa o. Kí eyín wọn eyín ọ̀gàn wọn, kán mọ̀ lè bi dojú ìjà kọ wa. Àwọn eyín burúkú, àwọn akáyín ṣòro, ká mọ̀ lè fi eyín wọn, ká mọ̀ lè kí eyín wọn mọ̀ lè ní apá kankan ní inú ìgbésí ayé wa. Láti ọ̀dọ̀ Olúwa ni ìgbà láti wá o. Kí ìbùkún rẹ̀ wà lórí àwọn ènìyàn rẹ̀, kí ìbùkún Ọlọ́run, blessings of God, kó wà lórí èmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá yìí. Àwọn alátìlẹyìn iléeṣẹ́ wa, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán. Yá awalalẹ̀ àwálé, wáyá hẹ́rátọ̀lẹ̀ àìrí, wáyá sálẹ̀kù wá tẹlẹmọ̀ àti wáyá rihamu rọ̀yìn. Ìdájà Nasrullah Iwalubati wara ita Nazaya Ade Olúna fi dín ní láyà fún wa àjànù. Pásá bí ibi àmdọ̀rọ̀ bí kọwá sẹ́gi bírí wù náà wù káà náà tàwa àbá.
2: Fọ́dàlá ti fi ṣe lọ́wọ́.
1: Tí mo tún fi ń sàdúrà pẹ̀lú ohun fẹ̀. Ẹsẹ̀ fà kan.
2: Òun tẹ̀sí ro.
1: Ẹ̀sọ́ ni ayọ́yọ́ gbọ́ ayọ̀yọ̀ gbọ́ ayọ̀yọ̀ gómọ̀gómọ̀. Adé fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Èmi pẹ̀lú ẹ̀yin, ẹ̀yin pẹ̀lú èmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn kàn ní ajíṣe bí ọ̀yọ́, ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn Ọlọ́run lára mi. Èmi àti yín ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lónìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́sẹ̀ yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́sẹ̀ yìí. Èmi àti yín jọ mú yọ̀yọ́ra lóṣù yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lóṣù yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́dún yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́dún yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Nítorí wípé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀. Adúlá ni
2: ìsọmọ.
1: Ẹ rí pé ohun tó bá jọ ohun báyìí náà làwọn bàbá wa sọ pé àfi ewé ohun. Epo ẹ̀pà báyìí náà ló sì jọ pósí ẹ̀ lérí.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wò léwọ̀dé o yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ti pọ́wọ́ important gan kọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn fi ní débi òkú tó wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọn ń pè mọ́ wa lá bọ́sẹ̀ máa ń pè mí ní káṣáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́sẹ̀ ń pè mí ládé yinka ọ̀ lásùkàn mi báwọn míì bá tó pè mí wọ́n ní abdulrahman tá bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tó ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tó lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ìnígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ́ o a pa súnádà á di àbẹ̀ pé wọ́n ní ẹ bá wa gbé òkú bóde.

0: wípé
1: ẹgbọ́n tí ànẹ́bì mọ̀ọ́mọ̀ sàlàláwà lè wà sàlà ń sọ ní àárọ̀ ìgbà kan. Wọ́n sì kírun tán tó fẹ́ gorí mi ń bà rí báyìí tán fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí. Ó ṣe àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún gbèsè ẹlẹ́ẹ̀kẹ́ yóò gorí mi ń bà rí kejì. Ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ wà pé àtànàbí ń ṣe àtúbà. Ó tún gorí ẹlẹ́ẹ̀kẹ́ àwọn disciples ànábì àwọn ó máàrù àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọn wá ń bilẹ̀ rè yí àríkàyé fìkan lẹ́ẹ̀kan oye sì serú ẹ̀ tẹ́lẹ̀ wọn ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ́kọ́ ó ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì. Ha, wọ́n ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lóhùn wípé ó ń ṣe àmì ni wípé màláìka jùbìrìlù ní ṣe àwọn ìpè ní ṣe àwọn ìpè tán ló ń wá ṣe àmì. Ó ní ìbínú ọlọ́ ìgbé ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ ni náà tí ramadana oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì. Ó ní ẹlẹ́ẹ̀kejì ní
2: wípé
1: ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì. Ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní
2: wípé
1: ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan sí látara àwọn òbí rẹ̀ méjèèjì. Ó ní màláìka jùbìrìlù ń sọ pé ìbínú ọlọ́run dẹrí ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn níṣẹ́ olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ tẹ́ ẹ níṣẹ́ olóore kankan níbẹ̀ tẹ́ ẹ sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán títún ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tẹ́ ẹ mọ́ ń sọ̀rọ̀ máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyìnká mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ̀ tuntun mo ń jánu bọ̀ bí àpò òye.

0: ẹjẹ tó wá padà sẹ́yìn sẹ́yìn kọ́ mọ̀ ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀rùn pipe omi wọnú yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn type water láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlá bàbá pipe yìí ládùúgbò mi Adéyinka lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bọ̀. Bàbá yìí rọ̀rùn tap omi lọ. Tó wá ń sọ nínú landlord meeting and meeting landlord association wí. Tó bá ṣe kó ṣeé ṣe ni tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ọ̀bá rọ̀nù ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ẹ́ kó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Bọ́lá pawó òkè lọ́wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nù omi tá à ń yìí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀. Kìí ṣe àwọn bọ́ọ̀lù tá à máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Àrídì gbogbo ohun tó wà ń fọ́n mọ̀ àti ilẹ̀
0: tí a tún mọ tí bàbá pipe tí mò ń wù yí ń ṣe tí a tún gbọ́ ohun tó tún ṣe tó pe àwọn landlord àwọn meeting àwọn landlord association ó tún sọ fún wọn wí
1: pé
0: bí àwọn èèyàn ṣe máa ń yà àgbẹ̀ sípadò lọ́dọ̀ ohun yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn ó ní ọ̀tẹ̀hún lọ́rùn bẹ́ẹ̀ ṣe máa ń yà àgbẹ̀ sójú odò káàkiri gbogbo ẹ̀yìn náà tẹ̀ ń kọ́ létẹ̀ yìí kọ́tọ́ lẹ́ẹ̀tì síbẹ̀ ìwà tí ò dalẹ̀ lé ìwà àbàjẹ́ gbà tó burú jáì ní kó ti ẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ́ gbẹ́ ní sọ́ka àwẹ̀ ẹgbẹ́ ó kẹ́ ẹ máa yà àgbẹ̀ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti ń rí àwọn ẹlòmíì ńlá ẹgbẹ́ sọ́ka àwẹ̀ ó ẹgbẹ́ lè yà àgbẹ̀ ó ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ ó fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀ tì ní a ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní normal sọ́ka àwẹ̀ ó. Kí ni bàbá pásítọ̀ yóò wá ṣe ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ rẹ̀ ó wá ní káwọn láńlọ́ọ̀dù ó bóun wálẹ̀ sádùúgbò kan káwọn bóun wálẹ̀ ní lẹ́ríà nínú àdúgbò wa kí wọ́n wálẹ̀ nínú eré àládùúgbò wa kó wọn gbẹ́ sọ́kàwé fún wọn kí wọ́n máa ya àgbẹ̀ bẹ́ẹ̀ káwọn máa lọ ya àgbẹ̀ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjì ó ti gbẹ́ ó ti ṣetán láti gbẹ́ tí ó gbẹ́ tọ́lẹ̀ tí ó jẹ́ pé ó ní àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀ sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yìí àdúgbò sẹ́yìn náà ń gbé sí ọmọ rírì eyín ń bẹ̀. Abẹ́yìn nìkan àso ni ẹyin nìkan àso gíosososososo gíogíogíò tẹ́ dàbí tí ọ rin ẹyin náà tí ọ rí ẹ ńlẹ́ o tí ọ rí ńlẹ́ ọmọ àríṣẹ́ gíbà lẹ́kọ̀ọ́ ìkàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn adé fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíò sẹ́yìn nìkan ṣoṣo gíogíò lẹ̀ ń ṣe ládùúgbò ọ̀dánù kan gbénú pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin èso rẹ fáwọn ará àdúgbò yín ó ti ẹ̀jẹ̀ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ìlú ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa ṣòro nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀ ẹni tó wá ṣe púpọ̀ náà ó náà tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti ṣoore díẹ̀ sí o mo sì ṣoore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọkọ.

0: nítorí àdáadáa ilé ayé yìí náà tó yẹ pé gbogbo ẹ ilé ayé yìí náà ló mọ ayé èèyàn mi. Ayé èèyàn mi, wọ́n máa ń pè yín. Mo ń pè yín o nígbà tèmi gangan tí mo tún wà nítòsí tí mo dàbí Jésù. Mo ń pè yín nígbà tí mo wà nítòsí o torí ń bọ̀ bá padà ya gbogbo wa láàdì tàn. Gbogbo wa láàdì tàn o, àárọ̀ bá gbogbo wa láàdì tàn. Ká sọ́ra kalẹ̀ bá àdì tàn dáadáa ni torí pé ìgbẹ̀yìn náà lójú. Ìgbẹ̀yìn làwọn bàbá wa sì tún sọ pé máa ń dun olóòkú àdá o. Mo ń bọ̀ náà yé ń dé ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ àti Ibà pẹ̀lú Ramadan Project wọn tán ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀yọ́ àti Ibà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò USA USA ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Mo tún ní kí n kí wa wípé ẹ kú ọrọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọkùnrin lóbìnrin lọmọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n ọba mi ségi ọlá fún wípé Ọ̀yọ́ àti Ibà Unity Forum kéde Ramadan Project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ kọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kẹ́hámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọ̀yọ́ àti Ibà Unity Forum jákèjádò àgbáyé. Ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 22180905252. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 22180905252 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọ̀yọ́ àti Ibà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláùmọ̀ àmì.
0: Ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí dé ọ̀dọ̀ Yusuf ọ̀rẹ́ mi tó náà dá foundation lẹ̀ níjọ ni. Wọ́n ń bọ̀ ná. Ẹ jẹ́ ìwò bá yá fọ́nrán yìí ó yóò hun rẹ̀ ó jáde níbẹ̀. Wọ́n ń bọ̀ ná. Kí n fi sí i. A jọ lọ síbi ilé àwọn ọmọ aláìní ìyá níjọ ni. Nínú àwẹ̀ tá a wà yìí ni ó ṣe foundation yẹn ní orúkọ ọmọ rẹ̀ tó bí tó pé ọdún kan ní ọjọ́ tá à ń yìí lọmọ ń pé ọdún kan. Bàbá lọ sí bí ọ̀dọ̀ àwọn ọmọ orphanage àwọn ọmọ aláìní ìyá. Láìlá lọ sẹlẹbúrèjì rẹ níbẹ̀ nínú àwẹ̀ tá a lò lọ yìí náà ni fídíò ń bẹ ní Facebook page wa tá a ṣe síbẹ̀ lórí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV. Mo ń bọ̀ ná.
2: Kí ni táwa ṣe ní báyìí ní èmi fún àǹfààní àwọn tí wọ́n wà ní.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe orúkọ báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú pé wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀jẹ̀ rẹ̀. Mo gbé wọn lọ́pẹ́
1: nǹkan tí kúmù wa ajíyàwá tí wọ́n ń tà láti bá wa sọ náà ní pé àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti true ìyá foundation sọ pé ká bá wojú spain ní wa a rí details account number or contact that we get in touch pẹ̀lú ìyá foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn àwa tá a bá fẹ́ gba channel yẹn tó bá yẹ páwa náà fẹ́ wá síra wá sí bíbá yìí ni wọ́n wà ní second sí erédú campus Emmanuel the College of Education campus second UCE ní Oyòròkì ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkọ́ṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyòròkì Ọ̀yọ́ ibẹ̀ ni fún wọn mọ́dálẹ́fà débi òkú ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá arọ̀wá arọ̀wá àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹrú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ojú táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai so akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ́ gbogbo inú jábọ̀ àtẹni ó send you ₦500 àtẹni ó send you ₦1,000 àtàwọn tá a dá foundation náà lẹ ọlọ́run jẹ́ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ́ ní kẹ́nìkọ̀ọ́kan wa ká di okó ọ̀sán gangan ká di okó ọ̀sán gangan ọlọ́run jẹ́ ká di ọmọ orúkọ ọ̀sán gangan àwọn iná ọlọ́run dá pa sànú wọn ọlọ́run bá sọ wọ́n dé yàn ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọ́n dé yàn wọ́lá oṣù táwà ọlọ́run dá pa sọ wọ́n dé yàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá àwọn tó ń sin àkóso fọ́n wáìn náà ọlọ́run bá pọ́n àwọn náà lọ́n àwọn ọmọ tí wọ́n náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ́n àwọn ọmọ tí wọ́n ọlọ́run tí wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbà yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zo ní Ọ̀yọ́ town tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ kí ọlọ́run kó bá wa pọ́n àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jìbá ọmọ sọ àwọn ọmọ tí wọ́n náà jìbá tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bismillah orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáfu Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àpamọ́ba yẹn nǹkan tí ẹ̀yin náà bá ní láti lè sapá kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dá fún ẹ̀jẹ̀ kí a fi sọ ọlọ́run gbàgbé ẹnìkan kan
0: wa. Kí o tó máa lọ máì tí lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọdé wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Rahman this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́ kó yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ló yẹ not talk of Ọ̀yọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ sponge inshallah Rahman so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tí èèyàn bá fẹ́ rán lọ sínú èbò wọ́n máa fẹ́ sponsor èèyàn primary level secondary level and tertiary level
0: gbogbo ní bèbè bò ayé rẹ àbáni rẹ wà
1: àbáfẹ́ ṣùgbọ́n ní ìlú èbò àbáfẹ́ ṣì ń kọ́kọ́ àbáfẹ́ kóyàn lọ umura àbí hajj náà so ìjà ọlọ́run àmọ́ ni.
0: Wúmu náà rán ọ̀gá sọ.

0: se gbo oro lenu obirin ti o bi omo tan tori e da foundation le o won ko re na le gbo le kan to ko re je ore mi ni o so wi pe anu olodun lo ngan lawon gan idile awon rigba lori omo awon ta won se dan da foundation na le loruko re ipe ti o je ko mo ngan na di omo orukan tori e mi pin tan ni gbo ta won bi oro mi oye yin eh tori e lo je ka won wa ronu pe ka won da ile pe ngba ta olodun se ta won ni rorun ta won ri bi ni rorun bayi ke ma se pe awon mo se kan se lodo olodun ori ofe la won mo ri gba na bi wa ndupe ori olodun na bi lo si bi gba seyin na se ndupe ori olodun bi aya mo nbo na
1: awon ti won se foundation na ti won pe awa wa si bi bayi leni ti olodun ra olojo ni ti o tun ma wa pelu won ko ma ran won se olodun ni so awon mo ti wa na bi omo orukan kan gaga awon ti won wa ni position re ti olodun ba ki o ba wa wa pelu won awon ti won se kini owo ti won mo fi tun bi gbe ise yi ise ranse yi tesiwaju ki olodun ba ki o tun ba ma pese re fun won olodun wa ni ki won ni pa lola abijaye rasulullah alala yin na tena ki gbe yin te ba nwo te ma ba wa se re gbe yin na te ba fe dasi ko ye best sponsor mo kan lati primary level secondary level go bi de tertiary go bi de koda ko je pelu ebo yayin na ni e mo ba si le kan si ivias ikram yusuf adbc foundation to je iyaf na ta ba ti dodo won o debi oni ju bayi lo ni
0: aha ni bi ori eto nu ni wa pe account number tori boya awon ti awon eleyin ju anu ti won le da si foundation yi na won le ma gbo wa lowo ikram yusuf adbc loruko account yen account name ni uba o wa je chat mu gege ayi takada mo fe pa account number yen 22-31-47-64-34 Ikram Yusuf Adebisi o ko omo won ni fi daale Ikram Yusuf Adebisi 22-31-47-64-34 Ikram Yusuf Adebisi ni igba ti awe di mokanla ni on the 12th lajo lo si motherless babies home to wa ni second gate iyen loke ni on erelu loke oro ki loyo alaafin wa nibi iya foundation ko pe en ta bi sorry ni iya foundation present a prestigious day with the orphan at the orphanage home pa wa gan na a nje baba ati mama fa won mo wa anu la rigba agbole awon ti won da foundation ile ni allos compound tora mo gbomoso ni won sugbon ati kole so yan ti domo yo nanu ni agbole won ni ogumoso ni agbole won logumoso ni nje olo sugbon won ti di olo ti wa loyo nanu allos compound tesiwaju zone 2 atun efa ni oke mogi area ni oyo alaafin ta wa nibi ero ba ni soro ta le pe won si ni 081-4161-7576 081-4161-7576 tabi 080-3051-7465 080-3051-7465 ejen tun meyeji pe le kan si 081-4161-7576 ejen tun meyeji pe tori network is disconnect ni tele 081-4161-7576 Adeyinka Olasuka mi mo nbo na kemi omo amura ti lo kirun ni masala si ni ayin ayin temi mo ro gba ti di nkankan e ti di nkankan ta meji mu ngbe eto ti taaro yi e se won mo dupe ope tori pe gbo ni e wo pe wata wo to wo to wo to wo to woro wo woro wo to wo ni Adeyinka tun so lo ro e si ba mi gbo e bi ife oro mi se yeyin yekeyeke gbo mi so Olorun ba yo mo wa pelu wa o. Won tori pe be se n gbo wa ni mo n jinja wa. Lati to ma so oro yi. Lati le mo te. Lati ma se wa so. Lati ma se wa so. Oro baba pastor ti mo so le kan kin tun fi ku. Baba yi so pe o n fe gbe talka we, o gbe toilet fun gbogbo awon ara adugo ti won ni salanga. Ka ma lo ma ya gbe soju odo ibi won ba ti lo ya gbe soju odo labe ju won gba won le kese bejo lenu. Won le kese bejo lenu. Eh, o won gbe soka we, o won gbe toilet. Àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ monitor. Àwọn náà ni wọ́n mọ̀ bóyá wọ́n mọ̀ bóyá wọ́n mọ̀ gbà owó tásọ́lẹ̀ tásọ́lẹ̀ láwà àwọn tábà ń yà gbẹ́bẹ̀ tí wọ́n fi mọ̀ monitor rẹ̀ tọ́ ipa àwọn kan ní ojúwó mẹ́ bóyá pọ́ mọ̀ pọ́ márùn márùn ni tí wọ́n fi mọ̀ san sálárì ẹ̀ tó bá ń dúró ti tọ́ mọ̀ monitor rẹ̀ torí ìsinla àwọn èèyàn tó bàjẹ́ yìí. Àwọn ọmọ yìí public properties tó wà nígbò táwọn èèyàn bàjẹ́ ṣùgbọ́n ó ní káwọn landlord ó mójútó òun ó fẹ́ tòun lọ fẹ́ tòun. Sẹ́yìn náà sòrí sáwọn ará àdúgbò wọn mọ rírì yìí ń wo di àsìkò December ó sì ti mọ̀ wípé kò ń bá oúnjẹ fún gbogbo ará àdúgbò ó ń lè há délé ibì ká kó tó mọ̀ délé ibò mi. Ara mi ò yẹyin lásìkò December táwọn kírísítẹ́nì náà mọ̀ ń sọdún táwa kírísítẹ́nì tá a mọ̀ ń sọdún. Ọ̀rọ̀ mi ò yẹyin torí mi gbogbo ẹ̀sìn ni mò ń se àwa kírísítẹ́nì èmi àti wọn làjọ ń jẹ́ kírísítẹ́nì èmi àti wọn làjọ ń jẹ́ mùsùlùmí èmi àti wọn làjọ ń jẹ́ babaláwo. Alájì pa ètò olúwo kékeré yín rèé o. Àròlé Gbẹ̀ngà Adébóyè.
2: Ọ̀rẹ́ mi wá gbọ́ èèyàn tó máa ń yan ni. Wá gbọ́ èèyàn tó máa ń yo Dọ̀jà Fá ló máa.
0: Ó wá sọ pé
2: àgọ́ èèyàn ló máa.
0: Ní àsìkò December yìí fóun tún gbóúnjẹ délé àwọn ẹlòmíì. Wọ́n ní jẹ wọ́n dáná ní ewu làbùrọ̀ wá wéṣẹ̀ oúnjẹ. Kí wá lòun lè ṣe tí ó kárí ilé tí ó kárí oko tí ó tún máa wúlò fún gbogbo àwọn ará àdúgbò òun. Ní bàbá bá lọ mú owó ara rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní rí sólà ní street orí níwájú ilé rẹ̀ orí lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín ẹ wo buhari ààrẹ yín president buhari tí a mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú ìbò nílùú ọba tẹ mọ gbà tó lọ lóbi oṣù mélòó kan bá yábí oṣù mẹta àbí mẹrin nínú èbó tọlọ gbà tọjú mọ kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọn ó ń dán ní gbinrin ọrọ mi ò yé látàrí ìtọjú tó pé ká mọ jíǹjà àsìkò tẹ bá wù gan ó rọrùn tó ti ọrùn rẹ ti fẹ mọ sílẹ kẹ tí ó jẹ káwọn ẹlòmíì ò gbọ mi ẹmí mi tí ó jẹ wọn lọ ọrùn àjàǹtẹ ni àìní rí ìtọjú tó pé ebi ní ọrùn ọmọ ẹlòmíì lọsọrun ẹyin náà ẹ mọ ṣe ìwọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá kà wá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan ẹ torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa yíyan tẹ́ máa ojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹ wò mí rẹ̀ ẹ wò mí rẹ̀ ṣe ń lò rẹ̀ ṣe ń dáadáa torí kójú rere ni wò rí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tó rá mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. àṣìwẹ́ kí n tó mọ̀ lù. adéyinka ọlásùkàn mi níṣà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o. iná ò ní tán oyún ẹ̀ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lóńdó. madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn. artist michael awosola angelo láti ìlú abuja.
1: mo lẹ́bùn lakun.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé baba evangelist moses akande akíntóní afọlábí nurudeen alaro láti orílẹ̀-èdè libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. ayẹyẹ
1: kura alájà abiodun.
0: asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa. mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kílódé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa basiru ọmọ adeniyi bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi saminu ọmọ adepọju lamẹrika.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lọ́fi kìlọ́.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàá mi lánàá bàbá fún mi láwọn ọrọ àmọ wọn lé àwọn tó mọ ẹ ṣeun bàá mi bàbá yìí fẹ́ là ojú àwọn yìí fẹ́ là ojú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi tún dé ọdọ bàbá mi àwọn bàbá mi wọnyí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọlá olódògo kẹrin lójú ogun ọwọsokojo kẹmbẹ ríbi ìyá.
2: ìbáka ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọgbẹjọ gbẹjẹgbẹjẹgbẹsángbẹsángbẹwàgbẹwà ó kí yín pẹlú kọlọ ẹ kú àtìtìṣẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyìn kìí sì dè ní mo mọ pé kìí sọrọ ni mo mọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi o mo dúpẹ ọlọrun ò ní jẹ ń bàjẹ níbi tí mo fi ń wòye ọlọrun ò ní jẹ kí èmi gangan kí n wá jọra mi lójú o àìmọ ṣe ọlọrun mọ kọ díẹ sí mi ọyí díẹ àìmọ ṣe kò ní kọsẹ yìí náà ẹyin ṣe ọlọbì kúndúrà àti lọlá lọláwàlá àhàwọlá kù wá táyé lábẹ láàlẹ yìí làzín.
1: pé mo dára níbi káwa kò lọ. olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ n bíṣẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: lára láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa gbàgbé dizaina. ọlánìkẹ́ nixie brandy. tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúà ládà sàrà kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ ọba wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kó kà á.

0: ẹyin ti ọlá ìlàndì a kì í níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ dìkan tó ń yọ.
0: À ń bàbá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní ìdájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹmọ́ mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkúkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹmọ́ mú lọmọ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádìí. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Àpọn bepo rẹ, adúmára dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ torí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dá àti wà wọ́n dá. Bàbá ní ẹyin o, ẹyin irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá ìsa jínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o, bàbá mi dáadáa, bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dáko wọn. Bàbá mi fà tá ìbámidélé.

0: bàjẹ́ ló náà ń dán.
1: Bàbá mi Fàtà Ìbándélé nílùú Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọn ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni orúkọ àpèjá orúkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹni tó ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ Rédíò sí mo wá kiri nígboro ayé ni. Ibikíbi náà, ibikíbi tèmi náà bá lọ, tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá délùú ìbò ẹgbọ́, ẹni tí mo wá kiri nígboro ayé ni sí wọn ní jáde sí àní. Ẹyin ti aláìláàndì, ṣé tí mo bá débẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ páwa náà kiri nígboro ayé ni sí ẹ̀ ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Níkibí tí mo ń bá lọ bá sọ wọn.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ rọ́ṣrọ́s.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
0: Mo máa.
1: Wọ́n dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti Island.
0: Because wọ́n ti dá mi ràn bí owó.
2: Belubọ.
0: Náà wọ́n ti dá mi ràn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

07068874274 ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí ẹlẹ́ tó fi WhatsApp mi lórí WhatsApp 07068874274 07068874274 07068874274

ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá gbẹ mọ́sálà ìgbọ́ wa ẹgbọ́ lè ṣe wà ege àní ẹgbọ́ lè ṣe wà agise bí ọ̀yọ́ gbogbo ẹ̀yìn tẹ́ bá rí lìǹkì wa ẹgbọ́ lè ṣe wà lẹ́yìnká ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá ti rí lìǹkì wa kẹ́kẹ́kẹ́ mọ̀ gbọ́ wa ìgbàbí kankan serious.

0: wọ́n ní kèmí gan wọ ẹ̀yìn mi wò mí wọn lọ́mọ ogun bíi lọ́mọ ogun àwọn bàtálíọ̀mù rí lẹ́yìn mi yìí o àwọn bàtálíọ̀mù bàtálíọ̀mù.
1: alájí suleimo náà lẹ́bàá nẹ́bí ti dá.
0: a ní ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà.

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn wa tó yà wá náà. A ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ó fi tábí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹ́yìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù, alátìlẹ́yìn wa bíi Bàbá Fatai Bamidélé, àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi, àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Òpàkú, àwọn bíi Bàbá Basiru Adẹ́nira, àwọn bíi Mr. Yusuf Tánṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé, àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wá pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Azeez Sarafadeen Ọlá Ìyá, Artist Michael Awosola Angelo Látàbújá, ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjọ ní sọ fún Mọ́lẹ́kìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà. Àbújá wá ni àwọn bí Àbújá làwọn fi ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè, gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba láti Bòlùmú Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ayín, gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́. A ti ń ṣàdá, a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí, ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgànnà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la fi ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la fi ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́. Iná ṣe ń fún wa ní tọ́rọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ ní bọ́wọ́ ìbúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer, a ti ra àwọn máikrófóònù díẹ̀, a ti ra máikrófóònù stand tá a fi lè hang máikrófóònù. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìlàyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé, ó tún wá pò ó kù nìkan rò tẹ́yìn náà bá fẹ́ fi ràn á lọ. A nílò jẹnẹrétọ̀, a ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìpùsẹ̀ mọ ti ṣe fi bọ́jú. A ti ra webcam tá a lò, ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ bá lálòpù ti ń ṣiṣẹ́ dáadáa tá ẹ lè bọ́ a gbà ó. Ẹ̀yin ẹ̀kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan bẹ̀ wàhálà ẹ̀yin hàn ní hàn a sì mọ ọ̀pọ̀ rere tì í nà tá a mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni ó. Gbogbo ìgbà àtẹni ògùn wa ní 1000, àtẹni ògùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ìgbà. Gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn. Ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì a mọ́ ṣàdúrà fún yín lójoojúmọ́. Ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádùn ọba yín ò torí ẹ̀yìn ti ṣe oore fún wa. Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín, iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Torógí nígbà ìlàjì ẹ bò pè mọ́ o, torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwa yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ilẹ̀ wa náà. Níbo ni stúdíò yín wà torí pé kẹ̀tì rẹ̀ di kò jálẹ̀ mọ́ sọ. A fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan. Àìmọye tálẹ̀ntì làwọn náà fẹ́ mọ wá ṣókèsì ara wọn ní ààyè. Níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí, àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè. Àwọn ilé ìbò sì bọ̀, ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ńléyìn mí ọlọ́sùn kúrò lówó ni wọn. Wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o. Tèmi bá ní, tẹ́yìn ní, táwọn ní. Kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ lọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa rí bọ̀, wọ́n ní àjọjọ òdùnbẹ́ nìkan ò bá ní. Ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn, àwa náà tún ṣe fáwọn míì. Bá a ṣe ń ṣe nù. To whom much is given, much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpín bàálẹ̀ fìlà. Ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajókọ bí ẹni kìlọ̀ wa. Gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o. Báwa gan ò ṣe tún ní gátà nígòyí. Níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wa, àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o. Torí àmọ́ jura wa lọ ni, kìí ṣe ti ọ̀rọ̀ jàkadì, kìí ṣe tàsọ́dún. A jura wa lọ, àmọ́ jura wa lọ ni. Ntẹ́ lani kan tán kan yìí sì níwọ̀ ẹ̀sìn. Ntẹ́ mi ní ẹlòmíín ò ní. Ntẹ́ ẹlòmíín ní, èmi náà ò ní. Àmọ́ jura wa lọ ni o. Ntẹ́ àbá wa ní láàjọ mọ̀ pé ara wa lọ́wọ́ sókè. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ojú ò ní tì yín, ojú ètì náà lẹ́ o. Torógí nígbà ìlàdí ẹ bọ oko ìmọ́. Ẹ kiri oko délé, ẹ mọ lọrí, ẹ mọ bọ̀ rí. Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkọ́jù lọ́nà àti ti gbóhùn sí Ọlọ́run.

Àwọn tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wá ń bí, àwọn tí àtisákí ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látògbómọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì City àbí sí Ìbíní, àwọn Ìbàdàn nílé Olúyọ̀lé, àwọn Tọ̀yọ́ wa ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfì àìsè tẹ́lẹ́yàmẹ̀yà tó bá sá ti lè tó bá sá ti ní nǹkan lórí tó fẹ́ báwo la ṣe fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ ń pa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn só sá ti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọjẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò àárín ọjọ́ sunday ni máa ń ṣètọrẹ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò ṣe Yorùbá yóò ṣe Gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday.

0: kíbọ̀.
1: Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún ẹ̀yin alátìlẹyìn wa. Adúpẹ́ o, a mọ̀ lóore, adúpẹ́ pé òkun o. Torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́, bí ọlọ́sà kó ni lẹ́rù lọ́nìí o. Àwọn èyí fi pé ìpéjú dorí àná nù o. Kódà bẹ́ẹ̀ sàánú wa. Kọjá gbogbo ọdún nílẹ̀ yìí ni. A tún mọ ká, a tún mọ update orúkọ yín mọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sàánú wa lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn èyí pé ìpéjú dorí àná nù. Àwọn èyí pé ìpéjú dorí àná nù. Ẹyin ti Ireland Dublin, ẹ bá ń mówó kíkọ́.

0: bẹ́ẹ̀ni o ẹ yà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa ti tún máa ń fa kò mú òkun yọ bọ́ bá lè pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láwọn ẹgbẹ́ kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà náà nípele ìpele báyìí náà la ṣe é gún.
1: so and so
0: ọyìn abibili abibili àti bẹ́ẹ̀ lọ dẹ́yìn nǹkan tí ò kọ́mọ̀ pẹ́ ń bọ́ bí awo eré. A ní ẹgbẹ́ wa gbowó ẹyí ẹ̀wọ̀ ẹjẹ̀ ẹwọ̀ ẹjẹ̀ wá wò sáàrin ara wa ẹ̀rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ ni mo jìyà títí n tó jẹ́ èèyàn mọ́jọ pọ́tọ́ rìtọ́ ìyànjọ́ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin dẹ́yìn kápẹ́ ń bọ bí àwọn erin ajáàlú ọ̀yọ́ tí ègbó lásán bẹ́mi ọ̀bá rẹran kó máa ṣe rábà mi èèyàn.
1: Ẹ̀tí wọ́n
0: ẹ dáhùnsí á ẹtì wọn.
1: Dublin yẹ ṣeun lápẹ́ kàjíwá.
0: Ẹ tí ì ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kì yín o ẹ tí ì ṣeun. Àbí ẹ ti ṣeun ní. Ẹ ti UK ṣe ẹ ti ṣeun ẹ tí ì ṣeun ẹ bá mú owó.

gbogbo 11-11 lọjọ tabi ẹsáyé. Every 11 of 11 lọjọ tabi yẹ. Bàbá mi máa gbọ́ Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́ Bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn ẹnjiníà

gán fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wí pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wí pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní Lásàrò kò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ni wọ́n rán mi níṣẹ́. Àánú àná ni mo lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ìṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ.
2: Nítorí Pawn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkùn lẹ́kúnlẹ́.
2: A ní ṣíkà legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà ṣáwọ́sẹ̀.
2: Ojú òkúkú tó kú wàárẹ̀ ò tó lè.
3: A ń bọ̀ nínú island.
2: A kúkú mọ kíní ìlọ́ràn.
3: Erin lọmọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkúù àtẹni tí ò lọ. Àtẹni tó kà wá àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọn corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wà bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àárín. Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọkọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́run bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Pé bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lẹ lọ́wọ́ lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ ti ń gbọ́ mi tí mo ti ń jálálálá lábàá.
3: Bí adé sì ń lọ.
2: Ẹ torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápàlà dẹ́ òmù.

0: lazim ki gbogbo awon supporters wa te ran alo lona kan na keji a ti tun bi nbebe fun iran lowo lowo eyin ti e ti ba wa debe keyin na ba wa dasi e se project gbogbo wa ni
1: ogoda ladi wura mi ji
0: awon ti a tin ba wa dasi lati ibere pepe
1: taju baba
0: a tori baba fata ilamidi omo oyo tan gbe lowo londo state
1: eyan mi ti ku kale
0: eh Madam Fumi Kemi Omo Ibadan Dangbe Nibadan Oluyole Artist Michael Awosola Angelo Omo Ekiti State Aye ti won bi won seko tan dagba seko sugbon to ye pe ilu Abuja ni abi nsele Afolabi Nuruddin Alaro Omo Oyo tin gbe ni orilede Libya en tin sise nbe lowo lowo Baba mi Basiru Adeniran ilu Eko ni abi sele o baba daada Awon baba daada po Afa Gilo Asiru Amadu Ya Salam Adeniyi Afa Glo tan ni etiri multi purpose pension ni Lupako Awon na ma nba wa da si we da wa da Ijo owo data ijo credit ijo gbowo yi ayin ayin Ah Mr Yusuf Omo Ibadan nile Oluyole Ibadan Jorosun ti won sise ni Opabode Hospital lo yo wa yin eh ti se mo nba wa da si eh mi ba pade won loju ona ba ni enu gbe o Mr Yusuf se se ru wa le meru le aya wa gba gba gba ma se mo nse awon eyan daada awon ni o ti Joshua ni o ti jo re wa o
1: egbon na do lenku yan o do ni nku yan o
0: Ori iwo tun wa to gbe wa kan alawo re Baba Saminu Adepoju ti an gbe ni United States of America omo Eruwa ni baba mi Eruwa Ojoko Agbedudu ori okele omo akoko gagara ti ko leruwa gbe ni ndajo won baba lomo musi olomo aparan omo olora gogo de asigba lona to mu baba lomo ewure gudugbe to sonu lomo ni emo mu lo mi baba tani se gbe gbewure baba tani se gbe gberan gberan agutan bolojo akoko gagara to to sonu lomo won ni emo mu lo mi baba tani se gbe gberan gberan baba tani se gbe gbeye gbeye ṣùgbọ́n ọmọ tó dá ṣíṣí bàá mi bàbá dáadáa àwọn tẹ bá ràwọn ìyàwó bàá mi wọn wà ńbẹ orí wọn wà ńbẹ bàá mi gan kọ ẹ ti rí bàá mi sí orí bàbá wà ńbẹ orí wọn dúró déédéé tẹ bá ń gbọ́ sọ dúró déédéé ni àbẹ́sẹ̀ rẹ ń mì wọn ní mo dúró rí ẹsẹ̀ mi ò yẹgẹrẹ ọyá sún mi dé mu sí ọba já mi sí kẹjà bàá mi bàbá dáadáa. Àwọn tí a nù ìyàwó wọn Miriam Simpkins l'Amẹ́ríkà. Àwọn tí a nù àwọn dáadáa. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni bàbá mi. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọ́tẹ ọmọ àtibá. Nígbà wọn ti ń kólówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀ àsìkò lè bá àdìjà kó lè bá dá pọn kọ́mọ aládé ó lè bá rí nǹkan pọn láńbẹ̀. Bàbá mi Bàtá Ìbánidélé Olúṣọlá lamẹ́ríkà àwọn tí a nu àwọn bàbá wa nu àwọn igi lẹ́yìn ọgbà wa tí n bá ti lọ fa gbùrù báyìí ó di inú Ọ̀yọ́ àti Ìbàdàn yìí ní tí fọ́rọ̀ lọ́dọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ ọba ládìgbò lùmú ìdínní Adékúnlé bàbá mi Evangelist Akande Moses Akintunde Adégòkè Isiaka Abiodun tí n bá ti lọ fa gbùrù nígboro tọ́ra àwọn èèyàn ò fóòtọ́ aráyé ò fóòtọ́ ọlọ́run ọlọ́run ò sì fẹ́rọ́ ọ̀ṣùgbọ́n aráyé ń kọ́ wọn ò fódodo tẹ́ ẹ bá fẹ́ sòdodo báyìí wàhálà ni àbí bí ẹni tó fẹ́ jẹ gbẹngbẹng tó gbọdọ̀ tilẹ̀kùn gbẹngbẹng ní nàìjíríà tá a bára wa inú nílùú àwa ara wa tá a ti ródodo lẹ̀ tá a gbọdọ̀ sọ ṣùgbọ́n àwọ̀ sọ ẹyin iṣẹ́ tá a bá ran ikọ̀ ni kọ́ jẹ́ o èyí tá a sì rán kọ̀ yìí papọ̀ èyí tá a rán àdá yẹn pàdá títọ́ ọkọ̀ ìyọkọ́ lẹ́nu Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin torí wọn ní gbégbé ọmọ gbégbégbé bẹ́ẹ̀ ó hewu lórí túurútú èyí tí wọn níbi tí wọn ní tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ńbẹ̀ ó gbébẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tora lo pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lowú ṣe nílé àárọ̀ o pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báyìí náà lowú ṣe nílé àárọ̀ ẹyin àlódébẹ̀ tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó gbébẹ̀ ó hewu lórí túurútú sáárasá. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin ọmọ àdọ̀ àgbà ajá lọ ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ranko àṣírà bá mi èèyàn. Ẹyin àwọn tí a nù àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rán ti dákọ. Azeez Sarafadeen Ọláìyá ọmọ Ọ̀yọ́ làwọn náà ṣùgbọ́n kò ní àfiṣelé tá ń gbé ní Korodú lọ́hún Korodú orí wù ọmọ Ògún Mọ́dẹ̀dẹ́. Àwọn tí a tàn jẹ́ ó ti sú àánú o. ẹyin náà tẹ bá fẹ ju àwọn alátìlẹyìn wa ẹyin pè mí o ẹ pè mí lórí ẹrọ ìbánisọrọ mi 07068 87 42 74 tàbí tẹ bá lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebiroradio.com ẹ rí ẹrọ ìbánisọrọ mi gbàgàdàgbàdà gàdà lókè 07068 87 42 74 ẹ máa fi +234 sí níwájú tó bá yẹ pé ní outside Nigeria ni. Ẹyin tó wá fẹ́ mẹ́sẹ̀gì straight lórí WhatsApp láì sèfù nọ́mbà yẹn. Ẹyin ẹ̀ka scroll lọ sísàlẹ̀ ẹ ti rí logo WhatsApp ẹyin ẹ̀ kílìkì rẹ̀ yóò fún WhatsApp lórí fóònù yín yóò bá já yín sọ́dọ̀ mi ẹyin ẹ̀ka send message.

gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ tà bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbú mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ báwa ṣe graphic design graphic work wa. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ṣe program nkankan oníbàwá design rẹ̀ ṣùgbọ́n lumata èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò ìmíràn mo mọ edit gbogbo ẹ̀ tí wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ́ẹ̀bẹ́ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ́ẹ̀ gbọ́lẹ̀ kan àwa lásìí o. Àwa lásìí o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi lásìí o ẹ pè wá ẹgbẹ́ fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ẹ̀fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tásọ́rẹ́ tí ògún pa ò bá ṣe máa ń ṣe nù ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe birthday song a ń ṣe jingle kò sí èyí tá à ń ṣe tẹ bá ń gbọ́ bó ṣe ń gbọ́ bó ṣe ń jálálálá ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ gbogbo ẹ̀.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láìtàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ní òbí ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ní níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí máa wá ń dùn mí ni pé pẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà máa ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pàṣẹ yọ́ta balẹ̀ yọ́ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tẹ́ máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ó ti gbọ́ kí làákàyè wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ mọ̀ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

Aleyin eyan temi te wa nilu oba eyin te mo pe teyan ba fe jeun te bi ba ti pa yan daada teyan wa ri enikan ti to fe fun yin lo nje to fe fun yan lo nje te bi o nje wa lodo re ta ti mo pe odo re ni je ni je mu wa wa o ko si nkan to fe ba wa so lasiko te bi pa wa ta fe gba nkan lowo re ta ni gbo e mo si mo pe gogo ala ni awon ta wa loke ile okere tabi awon tan wa Nigeria na tori won gbo mi lowo Nigeria na daada han ta wa Nigeria na to je pe Olorun gbe owo yin soke die eh eh lara awon tan ma ntabo yi tan ma nso bonu yi tan ma choose laarin two devils yi tan ni le divo fun enikan won ni divo fodo won ni tori pe ko ni wole e da ko e ma fi oro de pin ori wa gori gori nta oba yi so ri pe bi ni npo yi a ma je ko oyo leni a je ko le sise ni so won bi wa na ngbinaju won sise ṣùgbọ́n pọ́lísì àwọn tán wà níjọba ní àfẹ́ẹ̀tì rẹ̀ yìí ó ní àfẹ́ẹ̀tì gbogbo wà yìí ó ní òjẹ́kẹ́ni tán lọ sùkúù tán kàwé oríṣẹ́ o lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tán lọ léèwé lọ́sọ̀ wọn daṣẹ́ wọ̀ san gan o alẹ́ wọn máa ń wẹ̀ o alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹwọn agbá mi o ẹwọn ẹ fi àwàdà tí mò ń ṣe ń lẹ o ẹ fi ti pé dáhùn pé mi ò serious tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mú ni ẹ dákun torí ọlọ́run sẹ́yìn kí ẹ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o sẹ́yìn kí ẹ bá ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ró oúnjẹ jẹ́ o ìwọ bó o bá lu jìbìtì bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bí o bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ aláta ara gbóná lọ mọ bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o àwọn ìdìbò fáwọn tí wọn lọpọlọ tí wọn lè tán lè tún lu ṣe ni o ẹ máa ń choose láàrin two devils ni o ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó lè ṣe fún lu ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ̀ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn láti jọ èwo ló débẹ̀ tí ò jí owó kó èwo ló débẹ̀ tí ò kówó jẹ èwo ló ṣe dáadáa fún lù nú wọn. Ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ni ẹdìbò fún muslim ni ẹdìbò fún kìrìsìtẹ́nì ni ẹdìbò fún ṣébí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ èwo ni òkówó jẹ àwọn ẹran tí wọn máa ń sunkún ìyà tí wọn máa ń sunkún ìyà ẹkún burúkú wọn máa sunkún rédeède tí wọn bá ń wàásù lórí púpìtì báyìí ẹfì bí èèyàn ọlọrun tán tí wọn bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọn ayé wa sùn tí wọn bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú ẹrù bí èèyàn ọlọrun tán ni ìwà tí oró ti ń bẹ nínú wọn ó sì ju tà kéèké lọ ó ju tẹjọ lọ ẹyìn ẹ wàá sọrọ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹsìn tèmi bá tọba tó ń dìbò fọmọ ìyá rẹ burúkú kan tó wò pé séléyìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fọmọ ìyá rẹ burúkú kan nínú ẹsìn tí ò tún lù ú ṣe tó bà lù jẹ sí má dọdọ mi tọrọ owó ní nẹẹsì kìnní o láftà kìnní o kò sí owó kankan fún ọ o lè wá sọńdó ló burúkú.

àwọn èèyàn máa ń ṣàyẹ̀ wọ́n máa ń ṣàyẹ̀ away from the truth. Ẹ̀sìn tó yẹ kó jẹ́ personal belief, your personal relationship with your creator. Àwọn àwùwá ẹ̀sìn máyà, àwọn ayé máyà kankankan, a gbé sìn lórí kókókó pàbí kókó. Ẹ̀sìn yìí tó sì yẹ kó gbà wá bú lọ́wọ́ wa, kò wá ní gbà wá bú, kò ní gba ìwà jìbìtì lọ́wọ́ wa. Owó jìbìtì, owó yahoo, owó yahoo, owó yahoo ni a ń kó lọ mọ́sálásí, kó lọ ṣọ́ọ̀ṣì ní ìsìn ní ìdájà mẹ́wàá. Àwọn aláàfáà náà, àwọn pátọ̀, wọ́n wà lọ bá wọn ṣàdúrà sílé náà fowó jìbìtì kọ́. Àwọn agbọ́mọ ọlọ́mọ ṣẹ́só ojoojúmọ́ ẹ̀rẹ́ ilé ìrọ́sẹ̀ kan kóbìnrin kọ́mọ obìnrin ọmọ sọnù kọ́mọ sọ fún àwọn ọmọ kan. Ibi tá àjọba Nàìjíríà bí ẹ dénú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀ èdè Nàìjíríà. Bọ́yá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹ̀ rí nǹkan èmi ní bọ́yá kẹ̀ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò wá tí wọ́n mọ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ̀ ń gbé wa lọ́wọ́ náà. Ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò òdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúùkú olè, àwọn known thieves, àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí báwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọ́n lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè, ẹ pe olè wájà, ẹ tún pe okle, ẹ pe olè, ẹ pe olè, ẹ tún fẹ́ pe olè wájà, ẹni tó ń gbìyànjú, ẹni tó ń tẹ́ráì, ẹni tó ń ṣe làkà, ẹni tó ń làkàkà láti tún polè wájà, ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀, ẹni tó ń gbé àwọn olè lórí, àwọn olè tó yẹ pé tọ́mádé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property títí wọn. Ẹ dáwọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín sólè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ́n bẹ́ẹ̀ ó ní kò sẹ́ni tọ́lọ́ ò lè lọ. Kò sẹ́ni tọ́lọ́ ò lè lo. Ẹni tọ́lọ́ ò lè ṣe. Kò sí tọ́lọ́ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ó ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ dáyè kan nínú Kùránì. Yóò tó ní àfàlàtà àkèlùm sẹ́yìn ẹ̀ ṣe làákà yìí ni. Ẹgbẹ́ kinní yìí sínú ròrí ẹ̀yin stupid people yìí ẹ̀yin dèdèrin yìí ẹ̀yin rọpọlọ ẹ̀yin lọpọlọ yìí ni ẹ ronú.

ẹ mọ̀ bínú jà network ló disconnect wa ó já wa tíntín ni ṣé àmọye wọn ń ṣẹ náírà ní ìsinsí dọ́là ṣé àmọye minimum wages ṣé àmọye tó jẹ tẹ bá calculate ẹsọ owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọjẹ́ díẹ̀ sí báyá yóò gbọ́n ní kẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun rùn. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Ọ̀yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí

0: wàhálà ẹ̀ wọ́n ti jọ ẹ̀wọ̀n láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbá ńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà. Ọlásùnkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa. Ajé ọkọ̀ bí ẹni kìlọ̀ wà. Ajé àlú Ọ̀yọ́ ti gbó lásán pé mi ò bá rẹ́ranko máa sì lábà mi ọ̀rọ̀ jẹ́nu oòrùn. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́, ẹ̀kọ́ agbára. Ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà religious jù. Tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa. Bábá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi. Ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fún ọmọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ́pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fún ọmọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò fún Ásíkì. Ẹ dìbò fún Ramani. Abdulrahmani. Abdulrahmani. Isi ni ọmọ ọmọ ẹni tí ìjẹ bí èmi náà tí mo ṣe gbé okọ tí mo ṣe gbé okọ ẹ̀sìn mi pamọ́ yìí. Táwọn mi ò ṣe mọ̀ bóyá Mùsùlùmí ni mi àbí Kírísítẹ́nì mi àbí Babaláwo. Tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Ẹ bá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn máa gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé. Adéyinka Kásàmọ̀ọ́sẹ̀ dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé Ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́ lọ́lọ́run, ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé Ọlọ́run máa ti ń ṣe, Ọlọ́run máa ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́ mọ́ jọra wọn, kí àwọ̀ wa kọ́ mọ́ jọra wọn, kéde wa kọ́ mọ́ jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n lé Ọlọ́run máa ti ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn ìrógbó, àwọn dẹ̀dẹ̀rìn páálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé Ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn wọ́n. Ẹ ní sì gbọ́ wọn, ẹ ní báwọn míràn ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sọ dòdò, tẹnu wọn fi kò dòdò. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígókò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò ṣẹ́bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of Blessed Memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn ti ẹ láì. Ẹyin tó tún sọ, àní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn ti ẹ láì. Ọlọ́run nìkan lọ́ba o, àwa nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. Ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára Ọlọ́run lódìmarè. Wàlà haúlá wàlà kò wá tá ilá àbẹ̀là àlùilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run là wá wà o, Ọlọ́run lónìkan pẹ̀ mí ti à lọ́wọ́. Wàlá yìí tó bá ṣeé ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o, Ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ̀ o. Nínú ewu gbogbo máa sọ a máa pa wá mọ́. Nítorí pé ọba tí ń pa Ísírẹ́lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o inira sleep nor slumber iso olorun oba abo re to ni pa to da yi ojo ma wa lori emi ati dipi agbogbo wa o teyin na ba fe da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ki ma se late kan eh be ki je gbadun mi daada be bo se gbadun ti Tell them I'm saying that on canvas, Lori Terenas. Any book, any cake, and better than me, then. I didn't got to get serious.

0: torí àwàdà mi kẹ́ sọ subject matter no ṣe ká legalize corruption. Àwọn ni mi mo fi pe àkórí ètò tòní should we legalize corruption. A tún máa tún ṣe lóní fídíò ní orí Facebook wa ní facebook.com/ajisebioyoradiotv tàbí kẹ́yìn lọ search fún ajisebioyoradiotv lórí YouTube wa náà ajisebioyotv. A wà lórí IG, Instagram, Ajisebi Oyo Radio TV. A ń bẹ lórí Twitter náà @ajisebioyoradio. 07068874274 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ lè pè mí sórí ètò, ẹ lè text message WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mò ń lò lórí WhatsApp. Ẹyin ti Aláṣẹ Nàìjíríà MRP +234 sí níwájú 07068874274 tàbí kẹ lọ sí ẹ̀rọ ayélukára wa ní www.ajisebioyoradio.com. ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lókè téńté tó wáyé pé mẹ́sẹ̀gì lẹ́fẹ́ sẹ́ndì sí wa ní WhatsApp. Ẹ ti rí logo WhatsApp ẹ̀yẹ kílíkì rẹ̀ ìyẹn òpin WhatsApp lórí fóònù yín garaga ní òjò ayé sọ́dọ̀ mi tẹ́ẹ̀ fi lè send message sí mi. Ẹ ní ìdí kẹ́ save number pẹ̀lú ìyẹn ó ti yẹ ìyẹn bá ìrì wá tún sẹ̀ lémi lórí bóyá inspiration tó tún wá díẹ̀ sí.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikankan.
2: Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikankan.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikankan.

bí ọ̀rọ̀ ń rìn. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọgbọ́n inú ẹ̀ egbèje ni o. Adéyìn ká pẹ̀ ń bọ̀ bí àwọn èèyàn. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí ọ̀bá rí ẹranko a sì rábà mi èèyàn. Ayin òdodo ọ̀rọ̀ làwọ́ sọ. A ò ní fọ́pò mọ́yọ̀. A ní fọ́pò mọ́yọ̀ ń tíá. Bọ́ bá ṣe rí là á ṣe sọ. Nítorí àwa mọ̀ pé sàn láàrin ajé báyìí náà ní mú ní pẹkọrọ. Adéyìn ká pẹ̀ ń bọ̀ bí àwọn èèyàn.

lemi se wan bi se ka be kan legalize corruption David Black abi kiloko abi kiloko as UK minister prime minister of UK David kini ka koloko e to ni Nigeria is fantastically corrupt ni jona to so o gbona lara wa bi pe kini sugbo to lo so ododo oro sire bi sogusọ ni ododo oro bi sogusọ ni o we are fantastically cali corrupt ta ba tun le multiply cali in uncountable times awa fe very very corrupt gbogbo alasi jọmọ abuja o go ni tiwa na nse ah ma bo se ma sun so kongo iresi sinu omi gbona ko le ba sunki to n din osun waku sesin re oko pe ko ma din osun waku sesin re oko ko ma do sun waku owo yi na lo ma lo dan mi fi se bi le like na ma ni e wa san wa lubari ko omo ni jo am ko mo owo yi na ko le ma mu lo be bi owo telephone eru kojo e wa lo ma n yaya ku ya won ma nda won da luru kaki awon omo te fowo buku te bi sadura fun won ni jo te ko won jade awon omo te fowo buku owo ti o mo ko te bi to owo eje àwọn tẹ́ fowó jìbìtì tọ́ ẹyin tẹ́ ń jálé onílé fi ibò tì yín mọ́lẹ̀ ẹ máa ní kálíìbù good ìlú dáadáa ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa àfi ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú tọ́ra àwọn burúkú tá ń fi lẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o kí ni rè ní ìsìn àwọn òwòrán ń lówó lọ́wọ́ àwọn tábà lè fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní òní nàìjíríà yìí bọ́ọ̀ bá dílé lu jìbìtì bọ́ọ̀ máa sọ̀sọ́gúsọ bọ́ọ̀ bá sọ̀sọ́gúsọ ọ́ máa ṣèṣekúṣe bọ́ọ̀ bá ṣèṣekúṣe ọ́ máa jalè bọ́ọ̀ bá jalè ọ́ máa jí owó ìjọba kó ẹ̀yin tẹ́ wà ní ministry of work gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ́ ṣe ń hùwà bẹ̀jẹ́ àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ pé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn tọ́ bá sì ti di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kúnwó bá a ṣe ń jẹ ègún mọ́yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o gbogbo wa la corrupt o gbogbo wa lólè bí ìwé bàbá mi sayo oyèrèdè bàbá dáadáa of blessed memory tán kọ́ wa ní yorùbá ní ilé ẹ̀kọ́ gíga emmanuel alayande college of education àwọn ni wọ́n ṣe ìwé gbogbo wọn lólè ìgbà kan ni wọ́n kọ́kọ́ ṣe nígbà tá a fi wà ní secondary school náà ti ṣe ìwé yẹn ní ń jẹ́ gbogbo wọn lólè ní nígbà ńgbò padà ìyá bàbá padà upgrade ẹ̀ tí bàbá rí pé kì í máa ṣe gbogbo wọn gbogbo wa náà máa ṣe lólè tí ilé bá dà ẹni aláwòrán bí bá pati ẹ̀ lèèyàn rè ẹni aláwòrán bí bá pati ẹ̀ mọ́nìkan lèèyàn rè nínú wa o kìṣì bàbá bá tuntun ìwé wọn bá tún ṣe àtúnṣe rẹ̀ wọn bá ṣe sọ táìtù rẹ̀ sí àkọlé rẹ̀ sí gbogbo wa lólè gbogbo wa lólè bí ilé bá dà o ẹni ọlọ́run bá pati ẹ̀ mọ́nìkan lèèyàn rè o bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ wá tálákà bẹ́ẹ̀ bá fẹ́ tálákà ẹ̀jẹ̀ kówó dé o bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wá tálákà ẹ̀jẹ̀ kówó dé kí burú jẹ́ ó yapa ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwo ni wà ní wò.

gbogbo ọmọ ìyá ta ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbu kú gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọ́n regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmí ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station ẹ bó ní ṣe á máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics á sọ̀rọ̀ nípa òṣèlú á fi bá aráàlú wí á bájọba wí aráàlú ń ṣe tí ò dá sọ á wí kóńkó lójú ọlọ́rọ̀ á sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn ìyẹn ò jẹ́ káwọn lè torí wọn ní fà wá láyè láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kinní kíni mo wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèé ní máa yìí sá ní oríta tí roundabout wà tọ́lọ̀ gbé mọ́ṣáláṣí tí ò bá ti gbórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún ni wọ́n máa sáwọ̀dà rẹ̀ ní àwọn tí ò bá nílà káì tọ́pọ̀ lọ wọ́n ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní bá ìyẹn lọ ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹ̀ sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà rìn sáà pé wèrè ń jẹ lórí irú eléyìí báwọn sáà pé kò sì kọ̀yẹ́ kásẹ̀nu kò sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkọ̀ ń yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kínní lè má mú wọn wà má wọn àgbàdo ní nàìjíríà lẹyìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi kì í ṣe pé fún ni o.

láwa religious jù àwa ní ilé ìjọsìn pọ̀ fún jù ní country tí ó nílé ìjọsìn jù kódà tó fi mọ́ inú gbó tí wọn àti ìkó débẹ̀ ẹ mọ bá bí mọ́sálásí bíi mélòó pàdé láwọn bá sọ́ọ̀sì pàdé lóríṣiríṣi káàkiri àwa náà sì ni ìwọ̀wọ̀ wa ló burú jù àwa là ń lu jìbìtì àwa ni ó fún wa ní nǹkan ká fi jí sẹ́fẹ́ nìkan tá yọ̀ ọ́ lẹ̀ ń bẹ̀.

fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdí ẹyin èèyàn wa tẹ wà nílé òkèèrè àwọn tẹ wà nàìjíríà tẹ bá tọrọ owó lọwọ yín tẹ bá wò pé ẹni èyí. ẹ mọ bínú jà ẹ network lọ já tíntín tẹ bá wò pé ẹni èyí ó deserve kẹ ṣe àánú fún torowó yín ni ẹ ń ṣiṣẹ rowó ni o ẹ ń ṣiṣẹ rowó yín ni o nígbà tó ṣàánú fún ru wọn ẹni tẹ bá wò pé ìyá ẹ tí ì jẹ ni ìyá rẹ tán. Tí ń sún sọ̀pọ̀tì àwọn aládáradá tí ò ní làákàyèdè wípé à á sọ̀pọ̀tì èèyàn ni ẹni tí ò bá ti ní ẹyin tí ẹ tún ṣe báyìí ẹni tí ò bá ti ní photos card tó lóun ò ní photos card tí ò sì ṣe akitiyan láti gba photos card tí ò ní jẹ new reason láti má ní photos card bóyá ó sọnù ni bóyá wọn jí gbé ni. ẹ mọ fún rú wọn ẹ mọ sàánú rú wọn bẹẹ mọ o lórí nàìjíríà ò lè ṣàdédé dá o àdúrà tá à ń ṣe a máa jẹ́ kọ́lọ́hún ọ̀gbàdúrà ni nàìjíríà dà ọlọ́run fún wa ní gbogbo nǹkan tá a lè fi tún nàìjíríà sí ọpọlọ ń bẹ ibi jìbìtì là ń lò ó sí ni resources ń bẹ tá a fi lè tún nàìjíríà sí tí ó tún dáa ju mecca àti dubai lọ tí ó dáa ju amẹ́ríkà lọ ṣùgbọ́n ń kọ́ service nurse ìmọ́tàrí ẹni nìkan ní kálukú wa ń bá káàkiri nínú òjò ó dà ó sọ́lọ̀ wa ní ọ̀wá sí nǹkan tá a lè ṣe fún ara wa fún wa sọ́lọ̀ ní bá wọn ṣe ní saudi ní bá wọn ṣe ní dubai àbẹ́wẹ́ ọlọ́run àbí àwọn leaders ibẹ̀ wọ́n wà selfless àbí wọn ṣe máa ń pè mo ti fẹ́ẹ́ fi ṣe ìbòsọ ẹ̀yìn lọ́sùn kò lówó ẹ̀ má bínú jàre wọn wà service wọn wà selfless àdúgbò lé ṣe selfless náà ni ẹ̀yìn lọ́sùn kò lówó ni o báyìí bàtà ìbá ń délé tó bá ń gbọ́ mímí wọn bá ti yá ni.

Mecca maroro opopo Dubai maroro awon mo be ni won tun se o Dubai ni se won depend lori epo mo won ti lo epo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti bi tun ilu se to je pe awon kan tan wa fi build in gankan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won ri bi owo epo lo won depend lori epo mo lodo ti won ọrọ̀ ajé oríṣiríṣi ní bẹ́ẹ̀ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bá ṣe wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí Atiku Abubakar tó bẹ́ẹ̀ ṣe wedding fún ọmọ rẹ̀ sẹ́mu pé Dubai ló kó wọn lọ wọ́n á ṣe nàìjíríà wedding mọ́ Nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ Putin the president of Russia Russian Federation wọ́n associate ẹ̀ mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ.

ẹ̀sùnkù ẹlẹ́ṣìn mi ti tún ń bọ̀ wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba fúters kàdú ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o àbí bí orí ò bá ti tawá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ lóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tá a bá ń gbìyànjú tá a bá ń struggle tá a ń hustle tí wọ́n yí sọ̀lẹ́ irú christmas ìtọ́lọ̀ yìí pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tí wọ́n máa ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ christmas lówó owó tí mo ná lọ́jọ́ 9,000 plus ni close to 10,000 naira ni mo ná lọ́jọ́ ẹni tó kán lẹ́sẹ̀ tó wà nílé tí ò ríbi lọ tá a fún lówó tá a gbìyìn sórí afẹ́fẹ́ àwọn tá a lọ bá nídìí tán ti ń ta epo tá a fún wọn 1,000 oríṣiríṣi báwa náà ṣe ṣe báwọn èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàká mọ́ to whom much is given much is also expected of them. Lórí ọkọ̀ àwọn alátìlẹyìn wa bàbá mi Sàmínú Adépọ̀jù bàbá mi Fatai Bamidele bàbá mi Basiru Adéniran bàbá mi Yasalam Etere Multipurpose Venture Alpha Glow Mr. Yusuf Tani Ọ̀pábọ̀ Tani Zeni Ọ̀pábọ̀ The Hospital Artist Michael Awosola Angelo Mami Madam Funmi Kemi Asis Sarabadin Ola Iya bàbá mi Fatai Bamidele Olúsọlá Lamẹ́ríkà àwọn tẹ́ máa ń mú alówónú wọ́n ń fi sọ́dọ̀ wa àwa náà máa ń fi ta níwọ̀nba bí kàpá àti àna ṣe mọ bọ́wọ́ ìkúṣe mọ àbí ṣe bí bọ́jú owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa àwa náà bá yọ sàkáà.

0: Ayo baba mi Saminu Adepoju Miriam Adesewa Simkins America Oyinbo la won o gba awon ta ma ran a lo ni a dupe o amo lore o gbogbo yin o ni na o ni tawo yin Olorun ma wa pelu yin ta ma pa ilo ati abo yin toro gini la die bo oko e mo iko iko bala iko ikejo lona asete bo nse Olorun eh ni si se o won ni daran si yin lorun akoba adaba oran Olorun ati mo ojo ni koni je ditin yin o ni wale lai lai okay okay lo wa fun ni nbe o okay loke le ye fun loke loke le ma wa lojo gbogbo adupa o gbogbo yin te ma ran lowo eyin omo ba ladigbo lo mu idini adekunle baba mi evangelist akande moses akintunde emi feran wahala nje oni tawon amotekun tan gba phone lowo mi phone mo si fun abi se gbogbo eto mi ade ti mo se lo ori facebook so ye live video ni ade ti mo se lowo bi ru e te ngbo yin na ni ori phone na ni gbogbo ara aje ni wa mo fe ba yan edit video ni mo fe se jingu mi ni ti mi lo si studio lo se ni ori phone na ni tan gba phone mi fo didi ose ejo meta baba akande moses akintunde gbogbo awon agbalagba ninu oyo ati bayi ni ti phone pipe ni ti ba bi ri phone mi gba eh ton wa mo phone ohun gan ni gba phone ore mi ni ke tun se temi mo pe ran wahala po bo se jenu Olorun ma wa pelu yin o o si se mi bi ke mo ilo ke mo arojo lo ejo ro nlorun wa lai mo le se bayi dola Olorun ba ngbo mo le mo arojo lo bayi dola tin si ma wi tin ni ti kan ni jora won tin ni fi kan pe meji
1: ikan fowo so opo ikan mo le awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora won baba wa ni le yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo so opo gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tí ó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti pòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ni ìyẹ̀ni yóò yẹ wá o torí ìyẹ̀ni yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmọ́ wa lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti bàyí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àwọn àná ni máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ìjó àti wípé ayé ṣe bí ọ̀dọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣe bí ọ̀yọ́ online radio.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ọya fi orin mùsùlùmí ọdún lọ sópin ọ̀hún. Gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́. Ọya fi orin sí láti ilé agbára. Ẹ mọ̀ dà ń lóhun èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. Ìgbà mi kankan báyìí serious kọ́ lọ sàánú mi. Packaging pọ̀. Packaging là ń jẹ o. Gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ Ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o. Mọ̀ dá àwọn náà dá bùkátà wọn. Ká mọ̀ rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ká mọ̀ lọ dáadáa, ká mọ̀ bọ̀ dáadáa. Kíṣẹ́ wọn kó mọ̀ dìṣẹ́ mọ̀ lọ́wọ́.

pẹwẹ sọmọ ọyọ ni oni ba lo ni jo dasi o ba mi saminu omo adepoju omo eruwa n baba o awon ni n ba wa gbe awon baba mi fatai ba mi dele adam sanu wa nu o awon ni ojo ti suwa o awon ni oja kawo ti gboko bomi lo ni adi ya pa kini ti gbogbo oro ta nso tin jampa ni fawon eyan won ba ti mo on ti ri eko kankan ko lara ti ti o ba si awon talent o ba pare mo ala awon lọlọrun lo ni sababi o ani gileyin ogba wa awon na ni won aje ko ti suwa awon na won aje ke bi opa wa te bi ba pa ayan ju baby ba pa ayan koja aye baby ba pa ayan koja biki eyin o se segusi awon ni won aje ka wo ti se segusi awon ni won ti je adada kudi eyin to je pe salu elenu gboro lo ko enu mi o ba ti le gboro mo tori eri okan ma je mi bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sáwọn ọmọ tá ń lu jìbìtì tá ń lu ṣe yàwó tèmi náà sì tún ń ṣe jìbìtì tèmi náà ń ta káṣà pù láwẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn òní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jù torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọ erin káṣà máa ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀ díẹ̀ ni ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfàá ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí a ti kà ní káwọn náà ká máa fi kún àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́ kẹ́jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech International àti Lumatech ni àwọn àǹdù yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà sí nínú mo wá òwe kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́.

gbogbo àwọn tó ti ràn wá lọ́wọ́ ọlọ́run ní jẹ́ wálẹ̀ o ẹ ní wálẹ̀ o ẹ ní wálẹ̀ o òkè lẹ́yẹ fọ̀hún òkè òkè lọ́wọ́ afúnni ń gbé lókè lókè lẹ́ẹ̀mọ wà níjẹ́ gbogbo ẹ má gbàgbé àkọ̀rí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria ṣé ká fẹ́ kan legalize corruption ṣé ká legalize corruption.

wọ́n kọ́ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyún lókè òrò tí lọ́ọ̀yà aláàfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn ẹ̀rọ èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ń fọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bàyẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí káfẹ́ kan legalize corruption. Bo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹ̀yin tẹ́ wà nílé òkèrè bẹ́ẹ̀ bá fẹ́ sàánú àwọn èèyàn ní Nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ́ bá rí kó rírì òpé tó àwọn tí òwúlò ní sọ́pọ́ọ̀tì nínú òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyún ò ní wọlé ni ò ní jẹun ó dìbò fún tẹ́ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ ni ìyá ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ìjẹ dáadáa tó ni. ọ yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dó wèrè ọmọ ìyá mi wèrè ń dó wèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú Nàìjíríà láti